0: tuyin lọwọ ẹ lọ ga láyé bẹẹ tí ń rìn tuyin ẹ ó dẹ ní ńlá eré àti májèmọ náà yóò dẹ ṣe ẹ ó dẹ fàyè dúpẹ jésù olúwa wa amẹ ẹyin tẹ fẹ sọ irúgbìn abiyamọ 1005 ni wà ní mo ti jìyà lórí ọmọ mi ò gbọdọ tó fi ẹkún ẹkún tá biyamọ kì í sùn mi tó fi parí ìrìn àjò lórí ọmọ tí mo jìṣẹ jìyà fún àná ìtòrí ara rẹ ibẹ logun yẹn máa wọlé irúgbìn ẹni ó dùn gẹgẹ bí ìpènijà yálà ní sàbí ní ọjọ ọla bákan náà gbogbo ẹyin tẹ ò lè ṣe ẹ láti má forúgbìn kan láti fi rìn tó ìwọ náà forúgbìn kan mo fi bá wa rin ètò yìí lọwọ obi tó bá ti ká mọ ẹ lọwọ fi ṣe irúgbìn yẹn kò sẹ́ni ẹ̀ sí wa káńkì ń gbàdúrà sí ẹ àti léèrè ẹnìkan ní kíní àkáǹtì nọmba ó yá máa kọ sílẹ̀ access bank ní 00009607421 access bank ọ̀làrẹ̀wájú solomon ọlágẹmí ó ti fi sọmọ ní kú mọ ẹ lórí mo bí mo kọ wá ènìyàn mo bí tí ẹ ní ju just 20,000 people tí ó forúgbìn wọn 1,000 láti mú ká tó fi ṣetọ́lá bó ti ń ṣe wàá fàyọ̀ dúpẹ́ wa tó yin ọlọ́run jésù olúwa wa amẹ́ níbi tá a lọ fẹ́ pé wòlíì ẹ̀rọ bá sọ̀rọ̀ méjì náà ni má fàṣ ni ó yá.
1: 08026613610.
0: Èkejì.
1: 08033462861.
0: Ó máa dára fún ojú òní tí ẹ gbìyànjú kó pè mí àbúlé mú appointment date lórí nọmba yóò sì dára fún jésù olúwa wa a níbi tá a dé gbogbo ẹyin tó ní ìdámẹ́wàá ìwọ náà bá fi ìdámẹ́wàá ẹ ránṣẹ́ òbí yóò tún wúlò láti máa fi ṣe program ó ní fi dán mi gbà ní ṣífèrè sí ọ̀run sílẹ̀ tó bẹ́ẹ̀ gẹ̀ tí ayò nílé gba ìbùkún ìwọ náà bá ń forúgbìn ìdámẹ́wàá rẹ àbí ọrẹ kan bẹ lẹ́wọ̀ láti máa fi rìn tò yìí lọ́wọ́ láti máa fi gbé tò yìí lárugẹ ẹgbẹ́ náà ó fẹ́ máa sanwó slot kankan ìwọ náà pè mí kó bá mi sọ òbí gtb account ní ọ́fíìsì ẹnìkan ní kíni ó yá máa kọ́lẹ̀ 00164997233 gtb ọ̀làrẹ̀wájú solomon ọlágbèmí ẹbí sọmọ ní kú mọ ẹ lórí ìwọ náà fi sí kó pè mí kí wàá súnlẹ̀ fún wa tìlé rẹ yóò sì dára fún ẹ jésù alágbàbí wa amen níbi tá a dé gbogbo ọkàn bóyá má gbàgbé ìpàdé thursday mẹsàn kan lọ lọwọ ní yàrá àpàjá tuesday mẹsàn kan náà lọ ní yàrá àpàjá má gbàgbé friday mẹsàn kan náà tó lọ ìwọ náà gbìyànjú àtẹ nìkan nínú ètò yìí má ọmọ ẹ ti wọlé school yìí ó dẹ máa dára fún ẹ ojú òde ní tiẹ gbogbo èèyàn tọmọ ẹ ti wọlé school bá mú àwòrán ọmọ rẹ wá mo fẹ gbàdúrà sí wo bí yóò sì dára fún ojú òní tiẹ má gbàgbé tá a bá ti kú òbí à ń lọ nínú program yẹn bá a ti ń lọ program yẹn ìwọ náà dìde kájọ pàdé nínú program yẹn láàárọ yìí ni ó dẹ máa dára fún yóò dẹ ní ti afọyọ dúpẹ má wàá gbàgbé pé àpàlákòkò yìí bákan náà lọ́la jésù olúwa amẹ.
2: From Lagos, this is
3: Jordan 105.5 FM.
4: This is Jordan 105.5.
5: Station with a voice for entrepreneurs.

0: ẹ̀kọ́ lẹ́rù tó ń gbọ́ yìí pé ẹ̀yin tí ẹsẹ̀ parí ilé ẹ̀kọ́ ìwọ tí o tí mọ̀nà báyọ̀ àbí kí ló kàn tí èmi yóò ṣe gbogbo bí o bá ti ń gbá mi máa bọ̀ camp máa bọ̀ mo fẹ́ tọ́ ẹ sọ́nà lórúkọ jésù oyè agbára wò agbára agbára agbára. Kò sẹ́ni tó mọ̀ Dáfídì lágejù agbára ọlọ́run lọ gbé jáde wòlíì da òróró lórí ó dẹ̀ bọ́ sí ipò ọba. 1 Samuel chapter 16 gbogbo ẹni bá rí mi gbọ́ ipò wo ló wà níwájú ẹ promotion wo ló fẹ́ ayé wo ló wù ẹ ìlú wo ló fẹ́ lọ àmì ẹ̀ ṣe pàtàkì bí ó yà gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára ìbùkún ọlọ́run ló mú ní ńlá láì fi làálà kun ìwé orí kẹwàá ẹsẹ̀ kejìlélógún bó o bá gbàgbọ́ mo gbàdúrà lórúkọ jésù agbára ìbùkún ọlọ́run kó wọnú ayé ẹ oh my god ó yà gbàgbára o de joko o sami awon eyan dide won sami won joko mo gbadua o ya gbagbara gbagbara gbagbara gbagbara gbagbara gbagbara gbagbara gbagbara gbagbara gbagbara gbagbara oluwa e woro to ti ahan ti o se ahan itojade wa mo gbadua gbogbo eni ba ri mi gbo agbara ti ni oro o ya gba Deuteronomy ori kejo ese kejirilogun o so pe yes
1: ṣùgbọ́n kí ìwọ kí ẹran ti olúwa ọlọ́run rẹ nítorí pé o yọ fún ọ ní agbára láti ní ọrọ̀
0: agbára ti ní ọrọ̀ ó yà gbàgbára ayagalabazo ní yàráfà ó yà gbàgbára gbàgbára gbàgbára. Content yẹn o fún ọ ní agbára agbára ṣáájú kó tó ní ọrọ̀ láì sí agbára kò sí ọrọ̀ agbára ló máa dé tí ọrọ̀ máa dé agbára ló máa dé tí ilé ọmọ máa gbọmọ dúró agbára ló máa dé tí iṣẹ́ àdìde agbára ló máa dé tí contract àwọlé agbára ló máa dé tí afọ fisa agbára ló máa dé tí ọ̀nà àlá agbára ló máa dé tí ogun ajáde ẹnìkan gbọ́ mi sà lórúkọ jésù ó yà gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára. Kini kan be ten pe skill Benny Bezalel ko ni ogbon tele Exodus chapter 31 verse 2 to 5 Olorun fun ni ogbon to ma fi ko ile ko ni ogbon yen tele but Olorun fun ni ogbon yen agbara kan niyan to ba ni skill kan o le so di ogun agbaye e le kan ri mi gba sa mo duro mi o da duro mo soro mi o da soro loruko oluwa to da ye ati orun mo so fun o ye gbagbara gbagbara gbagbara gbagbara gbagbara gbagbara gbagbara gbagbara gbagbara gbagbara gbagbara gbagbara gbagbara gbagbara gbagbara gbagbara gbagbara gbagbara gbagbara ti esori ba ri oju ere ní ẹsẹ̀ orí kẹjẹsẹ̀ kẹtàdínlógún ó rí ojú ere gbà agbára kan lójú rere lórúkọ olúwa tó dáyé àti ọrun mo sọ fún ọ pé ó yà gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára agbára lèyàn fi ní ẹ̀rí tí ó bá sagbára kò sẹ́rí ẹnìkan rí mi gbọ́ mo dúró bíi kọ àti ìrígí olódùmọ̀rì mo dúró mi ò dá dúró mo sọ̀rọ̀ mi ò dá sọ̀rọ̀ lórúkọ jésù ó yà gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára ìdáná sọ pé olúwa ọlọ́run ẹlẹ́dàá mi ò sílẹ̀kùn agbára fún mi ọ̀yọ̀ ọ̀yọ̀ ọ̀yọ̀ ọ̀yọ̀ ọ̀yọ̀
2: Oh, yeah.
0: Oluwa wa. Boju soke. Boju soke. So pe oro ofe.
2: Oro ofe.
0: Lati je yan laye.
2: Lati je yan laye.
0: That is grace to be great. Oro ofe.
2: Oro ofe.
0: Lati je yan laye.
2: Lati je yan laye.
0: Oluwa fi fun me.
2: Oluwa fi fun me.
0: Egbe wo me.
2: Oyo.
0: Oya oya oya oya.
2: Oya Jesu. Oya Jesu. Oya Jesu.
0: Oluwa.
2: Amen.
0: O bai kali hinda ya hafadu hinda rumi gana. Sulibaraki hinda rumi gala hava. Jina brava huda puma keda ha. Po baba boya baba.
2: Amen.
0: Le kwa roma si bai.
2: Amen.
0: Le kwa roma si.
2: Amen.
0: Le kwa roma si.
2: Amen.
0: Alamo. Mo pe awon gali meje je te gbo ro so kale 33 years ago ifara ran wo so kale lohun mo ra wo si awon eniyan ni lohun ko Jesus oya dide
2: amen
0: aye re dide
2: amen
0: omo re dide
2: amen
0: in the name of Jesus mo so lana mo la awon eyan ma se kini o won se tore itore to ni agbara itore to kini to ni agbara o ma soro fun en to ba gbagbo sugbon to ba gbagbo teti sile farabale ko gbo mi on the 17th of September 1993 o pe 33 years leni 3 meta Tiri nani ipade 3 days meta kuhani tuma bi ayajo ne ko se miss awon kan ti baba bi mi lana pe daddy ilu la fe san muno ma nagbara ipele beta lo ma bo si awon to ba ni agbara ipile la fe fi se tuma pe a fe fi se ipile ile jo se rabata gbogbo awon to ba san re yen kan fi bere pe ororo to ma gba aye fun yan ororo to ma gba aye fun yan oni ko fi bere fun ororo to ma gba aye fun yan gbe te ba ni pa to le se to ni agbara iyan ma fo meje furugbe ni be bibeli wi yo pada wa asiru ti e o bi pe ati so seed ko easy awon to ba agbara lati se e je ko se wọn lọ wa wá ọ̀rá 70,000 wọn dẹ̀ fi ṣe àwọn kan wọn a ṣe 1,700 ètò bá lágbára ni àwọn kan ṣe ní 17,000 170,000 17,000 àti 1,700 tó bá ti lágbára ṣe wọn a fi bèrè lọ́wọ́lọ́ ọ̀rọ̀ tó máa ń gbà yìí ọ̀rọ̀ tó máa ń gbilẹ̀ wọn a fi bèrè lọ́wọ́lọ́rù wa won to lohun yo se galara minu ase ni arafika mo passe aye ready de
2: amen
0: oh my god mo la aye ready de
2: amen
0: mo ni aye ready de
2: amen
0: mo so fo pe sugar je ti wa ni yara agbara gbogbo yan ma fun na le ni o wa ni yara agbara woli a o gbe jade a o de fun gbogbo eniyan to ba wa nbe pẹ̀lú aṣọ wòlíì ọ̀nà máa gbé jáde oyè ọ̀fẹ́ máa wà fún gbogbo àwọn èèyàn láti fọwọ́ kan ẹ tẹ́wọ́ sí mísà lórúkọ jésù ayé rẹ dìde
2: amen
0: oh mo láyé rẹ dìde
2: amen
0: mo láyé rẹ dìde
2: amen
0: ayé rẹ dìde
2: amen
0: ayé rẹ dìde
2: amen
0: ayé rẹ dìde
2: amen
0: gbogbo ẹ̀yin tẹ̀ ní ìjákulẹ̀ o nílògo rẹ ṣẹ́ o gbọ́dọ̀ ní ìjákulẹ̀ mọ́ gbogbo ẹyin tẹ ń wojú ra fọmọ ọkọ aya tí wọn jẹ kọ ní ọjọ ayẹyẹ ẹ má mẹsì pàdé òní gbogbo ẹyin tí ẹ ń bẹbẹ fún contract tí wọn jẹ kẹgbà contract gidi tó lè yí ìtàn rẹ padà gbogbo e te kan o kan complication sa won fun ni se gidi o kan complication won fun ni se gidi akoko leleyi ti ona re gbodo la o moye igba to ti apply for visa ti won fun e a se tenu o mejado gbogbo eyin olori re sa mi o ya gba yanu re
2: amen
0: o ya gba yanu re
2: amen
0: eyin obirin ye e se tori akobi yi e se tori omo yin okunrin la re bi na wa ba se ni ha mo gbadua aye re dide
2: amen
0: in the name of Jesus
2: amen
0: afa bi se ipile la ipile ile josin la la fe bi se mo gbadua bo luwa tin beti emi e wa na wa jo luwa ti emi do aye re dide
2: amen
0: in the name of Jesus
2: amen
0: awon to se pila ojo si ewo ye won to ti ni eri to ti kole to ti le loba ti won ti no polopo eri iwo na tiribo ko won to se in to ba nipa ni ko se ko wa fi bere lowo olorun ko won to ba se mo gbadua on the 17th of September 2026 ni emi so tele se aye re ba dide
2: amen
0: awon yen ni testimony abami o I want testimony about me. So, oh my boy, yeah, lady, gun. You be to walk solo, see? Can I do it, woman?
3: I know she do. You know what to do. You know she alone. You know what I say. Olorun ojo olorun ise ko mo ni seduto lati ota branch lati ota branch mo dupe lowo olorun iyo olorun pe ni si o fe mi ni ere o wa se mi pa pe ni 2023 baba so ni ise njo yin pe emi ko wa nbi o fe fun ni wi ile o wo de godo pepe ile si owo lowo mo bo se wa se oki adura ti gba wa ri owo o wa ti awo ojo saturday papa wa se prayer yen ni pe o ya ko ni kan ku ma bo won nu fun awogun agba won pe be se ni bo won nu yen e jade ke lo pade ri e jade ke lo gba owo nla ba mi bi mo se lo lo drone o se di mo tin taja bi mo se ri kini na ri ni papa ni ka gba ka bo won wa igbo pe ka fi owo ra owo gan ko wa ma gbo na gan pe ka lo ko owo nla bi mo se lo ni yen bi mo se di kini ni yen bread mo koko ro bi bread mo koko ro bi ti ma fe se gba bayi ah o tun pada seyin nga ti ma fe se gba bayi mo se di owo ni yen bi mo se di owo ni yen 500,000 ile ile mo lamp ah onu wo olorun iwo olorun ipe yi ah bi mo se di owo ni yen bi ala bi ere mo se kokoro ni yen pe o ile yen o a ma kuro oko mere kilo so mo le ti ru o ni ah olorun se bi oba ma ni olorun se baba lo ma pese lo ma mo fun mi ba ni mo ma n lo bi se ma ni mo pade owo 500,000 ni le ile ah o da bi mi atoko mi se tara bo ni yen o bo ba so fọlọrun pe olorun se bi oba tin ba ti de bi lita fe fara won mi o pe ile ni ka gba ile ta n gbe tele tele a le sun ologbo o ma kakiri kakiri ni ole inu sile ta ba wa ba a ni le sun awon ologbo ma ma se ninu sile ni ninu sile ni inu ile yen bayi nokan to ko tori kan ni ah bata se a ma wale angele pe ifarahan fun mi gbogbo ni toko mi wo mo ni mi ti rile ti mo fe bata de bi lita fe ba mo ni le ti mo fe lele ah ma se sun ni ole ni yen o olorun pe ma je mi mi te mu iwọ mi ò kọrú ẹrí bàbá mi ò dirú ẹ ìyá mi gan ò kọrú ẹrí kó tó kù orí yà mí lẹnu orí yà mí lẹnu sọrọ ẹ má jẹ mí mi ní 2023 yẹn ọlọrun ìpè yóò ṣe mo dúpẹ mo mọ lórí 2026 náà nínú oṣù keje mo dúpẹ lọwọ ọlọrun mo fi 6,000 naira mo fi béèrè ogun ńlá fọkọ mi fún òun ọkọ mi máa ń pè mí yẹn kò ní gbé kọ ọkọ mi bọ tí mo bá pè ẹni yẹn ẹni yẹn máa gbé kọ mi mo ṣàbẹ ni yẹn sọrọ pé ìjọ ọkọ mi ní ìdí kọkàn báyìí pé a fẹ́ sanwó kọkàn ẹni yẹn wà ní ká send account number pàtẹ́ ni yẹn máa ṣe owó 6,000 naira ni mo sọ 6,000 nínú oṣù kejì 6,000 ni mo sọ mo wá fi 6,000 mo fi gba 200,000 fọkọ mi ọlọ́run ìpè yìí ogbó wa ṣe ogbó wa ṣe ogbó ní kí n sẹ̀rí mi ọmọ ọjọ́ ọ̀tà brash ọmọ sọ̀rọ̀ mi sísọ dọ́tọ̀ lẹ́run sí.
4: Orúkọ mi ni Mrs. Awolola láti ní ọláwùmí láti ní Sagam èmi lọmọ yẹn láyé kan lọ́yìn lórí nínú ọmọ ìjọ ìgbòrí afẹ́fẹ́ èmi náà fẹ́ dúpẹ́ fòrò ọlọ́run nínú ayé mi ni ò léni nígbà tá a parí ìlú wúwọ̀ tí bàbá mi pé oṣù yìí oṣù ìrànlọ́wọ́ ni à ń bẹ̀rẹ̀ fún tó dàbí owó dàbí nǹkan lọ́wọ́ mi fà nígbà tí bàbá mi ká san ọrẹ fún oṣù yìí which is 9,000 kò sí owó kankan lákàntì ni fà mi ò rẹ́pọ̀ bí ebi ni mo bá sùn àdá máa tó aṣọ parí program bàbá mo gbọ́ ọlọ́run ní ọlọ́run ìpè bàbá ṣe bẹ́ẹ̀ pé ní òtítọ́ nídìí wọn ló pe bàbá yìí ní ọ̀nà àdúrà ìjàgbéni ìjàgbébẹ́ni jẹ́ kí n bí ìrànlọ́wọ́ pàdé bí mo bá ṣe ṣe ní ìrànlọ́wọ́ owó ọrọ̀ má jẹ̀mú mi màá san orúkọ jésù ní ìyàlẹ́nu náà kó tó di bí nǹkan bí ó tó di bí ara 7 mo gbọ́ búrú gbàmí ẹ́ tẹ́bí ara 6:30-7 nígbà tó tóbi nǹkan bí 7 a.m. láàárọ̀ yìí náà ni ọkọ̀ mi ṣe send 10,000 ní olúwẹ̀ màṣẹ́ o mo rò pé kí n fi ìyẹn tó owó mi mo rọ́pọ̀ ní yọ 2,000 bẹ́ẹ̀ mo san ọ̀rọ̀ májẹ̀mú náà oṣù kù 8,000 tí mo kú 7,000 máa fi balance mo tó wọn gbà mo lọ́run bàbá ṣe bí ọmọ ọlọ́run pé bàbá ṣe bí ọmọ tí mo bá tún ìyá kí ìlọrin tó sún máa ń sọ owó ọrọ májẹmí tó kù nígbà tó lọ máa yà mí lẹnu nígbà tó di bí ọwọ́ ọ̀sán yìí ọlọ́run yà mí lẹ́nu o mo gbà láti o ẹgbọ́n mi kan ṣe pè mí nìyẹn ló bá béèrè pé àbúrò ni bísínẹ́sì iṣẹ́ ìṣẹ̀ ìbò mo pàdánù iṣẹ́ mi bọ̀ mo ṣá bísínẹ́sì kékeré náà mo ṣá sí mo ń gbàdúrà fún ọlọ́run kọ́kọ́ lọ́n gbé ìrànlọ́wọ́ dídí fún mi mo nílò owó láti fi ra ọjà sí ṣọ́ọ̀pù mi infact lẹ́gbọ́n mi ṣe pé bóun ni báwo ni bísínẹ́sì ń tọ̀ mọ́ wa bóun ni nígbà kó kọjá àfagbáradà ọṣẹ sọrọ náírà send account number mo ṣe send account number báyìí láti tọ 100,000 ní orí o ìpè bàbá bó ìpè bàbá ṣe bí ọba dájú ọlọ́run pé bàbá ṣe bí ọba ń gbàdúrà inú mi dúró mo yíra lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo sọ báláǹsì ọ̀rọ̀ májẹ̀mú tó sì tó kù mo sọ lẹ́sẹ̀kẹsẹ̀ gba olúwo ṣé tó ṣe yìí fún.
5: Hello sir, ẹ káàárọ̀ sàn. Mi náà lẹ́rí o. Mo fẹ́ sọ ẹ̀rí mi nípa ọ̀sẹ̀ tí wọ́n fún wa níjọ Sunday tán ní ká wẹ̀ ní alẹ́. Ìgbà tó dijọ́ Sunday a wẹ̀ gbogbo ilé mi èmi ọkọ mi àtọmọ tó wà lọ́dọ̀ mi a fi omi yẹn a fi wẹ̀ pẹ̀lú ọṣẹ yẹn omi àti mẹ́sì pẹ̀lú òróró àánú a fi wẹ̀ pẹ̀lú ọṣẹ yẹn. Ìgbà tó dijọ́ Sunday yẹn ta sùn ojúmọ Monday ni mo wá rántí pé bàbá máa sọ nílò fún àpẹ pé ká fomi yẹn náà wọn gbogbo inú ilé mo wá fi wọ́n lé ní ọjọ́ Monday mo fi wọ́n gbogbo orí bed tẹ́mi àtọkọ mi ń sùn. Bàtà sáwọn àsùn ní Monday yẹn wọ́n jumọ̀ Tuesday ọkọ mi wá lálàá wípé èèyàn kan obìnrin kan àgbàlagbà wọ́n bá òun níbi tó ti ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ block industry ó ní wọ́n á gbé ike fóònù ike yẹn jẹ́ ike ọlọ́mọ orí ó jẹ́ ike tó ní fúláwà lára ó ní bá ṣe gbé fóònù yẹn ó ní màmá yẹn wá ní kóun ṣe wípé nǹkan tóun need tóun nílò ló wà nínú ike yẹn wípé kóun ṣe ó ní ẹnìkan wá ní kóun má ṣe o ó ní màmá yẹn wá ní kóun ṣe ó ní mi yẹn wá ní kóun ṣe ó ní bóun ṣàṣe sí ike yẹn àwọn wá bá ṣíbí àwọn ṣíbí gold làwọn bá nínú ike yẹn àwọn ṣíbí tán fi ń jẹun àwọn bá nínú ike yẹn ó pọ̀ ó ní màmá yẹn wá ní ti ìwọ ló ní o pé ọwọ́ mi ló wà láti jẹ́ pé bọ̀ tí mo fún ẹ pé ìwọ ló ní ni bóun ṣàṣe tọwọ́ bọ ní òkè yẹn ní àwọn wá mú méjì jáde nínú ṣíbí yẹn àwọn fẹ́ máa lò báwọn ṣe tájí nìyẹn ní the same monday mọ́júmọ́ tí ò sẹ́lẹ̀ nínú wá ńlá the same àlá wípé níbi tí mo ti ń tajà mo wá rí nǹkan kan ní ìlẹ̀ńlẹ̀ ibi tí mo ti ń tajà yẹn pé kíní yẹn ó wú jáde ní ìlẹ̀ńlẹ̀ ibi tí mo ti ń tajà lójú àlá yẹn mo wá ní pékilélé ó wá dàbí ìgbà tí ejò bá bọ̀wọ̀ tó bọ̀wọ̀ sílẹ̀ mo wá tún wá rí kíní yẹn tó tún wá ń sọ̀rọ̀ mo wá ní tí nǹkan bá bọ̀wọ̀ sílẹ̀ kò ń sọ̀rọ̀ mo wá rí kíní yẹn tó ṣe à ń sọ̀rọ̀ wípé òun ni alálẹ̀ ibi tí mo ti ń tajà yẹn bí mo ṣàṣe wá wọnú ṣọ́ọ̀bù mi mo ṣe lọ gbé omi miracle water àti òróró mo ṣe dà sí nìyẹn mo ṣáà dà sí mo ṣe dà sí láńlọ́ọ̀dù tí ó ní ṣọ́ọ̀bù yẹn wá ní pé kíní èmi náà tún ti rí mo níbẹ̀ ni won ni awon to ma ngba sobo lowo bo se ma re niyan mo ni ah emi temi wa ri yi o ari mo ni mo no de ti ku mo se loju iran yen ni bi eyin sobo mi wa da npe won da number bi mo se fi gbe kini yen bayi mo ko loju sinu ina ni ina to nda yen kini yen wa jona ni baba to ni to fun mi ni ile bi ti mo gbe container se wa so pe pe a je pe ogun yen ti se niyan mo ni loruko Jesu ogun yen ti se olorun se bi oba ti mo nsin o ti se ogun na la se wole ko tu gberi mo lori aye mi so awon nkan ti mo ri niyan leyin ti a fi ose ton fun wa ni jo sunday ati omi ka gbabo ni lo fun ape atororo anu ta fi we ti mo fi mo gbogbo le awon nkan ti mo ri niyan mo wa ri pe ti n ba so a je pe mo je abara mo re je mo dupe lowo olorun ipe se bi oba o nitori pe ose ati omi anu yen ororo anu yen o se wonder ko sise iyanu ko tu awon asiri koko to ti farasin o da awon ogo wa pada fun wa mo dupe lowo olorun ipe se bi oba o
0: ha so pe oluwa
2: oluwa
0: emi na reti eri o
2: emi na reti eri o
0: fun mi ni eri mi
2: fun mi ni eri mi
0: ogun abe orule ile wa
2: ogun abe orule ile wa
0: oluwa se wole
2: oluwa se wole
0: lekun anu mi
2: lekun anu mi
0: oluwa je o si
2: oluwa je o si
0: oluwa
2: oluwa
0: jawon omo mi o dide
2: jawon omo mi o dide
0: in the name of Jesus
2: amen
0: mama so fun mo yin ti wa we gbelu ko na so si de e so fun mo yin to wa ni aye lati le se ko na so si de ko mo je ko koja oni on the 17 e fi ro sara oro e bere fun oro ti mo gba aye fun yan o le se ko wa le oba ki o mo gba aye fun ko mo ri di joko mo gbadua ni oruko oluwa eni ti o fi oro ru e mu mi kuro ni inu erupe lati jeun pelu awon alade loruko Jesus oro yen ma gba aye fun e
2: amen
0: wa de se bi oba
2: amen
0: in the name of Jesus
2: amen
0: mo ti so fun wa pe ki gbogbo eyan ko lo get slippers ti e ko get what get rasile beni slippers ni baje betu slippers ra a fi gbadua adema anoint e gbo mi sa ojo ti osu ba pari stroke aro ojo keje the one ti se osu minera lo ma wo batanye o ti ku se gbebusun e to ba ti jiba o lo oko ti sebo eh awon e mi kan wa ti ma ton sona ti ma ran yan lowo ti ma gbe yan lese re eh adua lo ma nde be gbogba dua loruko Jesus o ma ri anugba
2: amen
0: gbogbo eyan pata to ba wa nbe lone ati ola e mo pe owo agbara olorun ni ororo 33 years mo ma fun e gbogbo eyan o gba eyan obodo manne nle no eyan obodo manne nle ni asale suga yanu ye ha gbogbo eyan pata lo ma gba e ma gba bi pe iru ororo ayajo ni eyan kimi se mo gbadua aye re ma dide
2: amen
0: gbogbo eyan ti ojo ebi ati igbeyawo yi bo si ayajo ojo oni mo ke ku orire mo gbadua orire ati anu ibukun ati ayo yo ma ba yin gbe
2: amen
0: in the name of Jesus
2: amen
0: awon celebrant to wa nbi oriola rukayat happy birthday to you egbe laki mercy happy birthday to you ati pastor down si happy birthday to you mo gbadua loruko Jesus e o ya anugba
2: amen
0: iri ati anu ko to yin leyin
2: amen
0: ogoye ko jade
2: amen
0: Jesus oluwa wa
2: amen
0: ko card number sile 30 32 67 02 85 bole kan si 30 32 67 02 85 Mustafa Solomon Moses oni lo ma gbe jade ni Fort Bank loruko Jesus wara anugba
2: amen
0: mo ni wara anugba
2: amen
0: lo bless apere abo e mo hi bonu go je Jesus o ya gbagbara
2: amen
0: lo mo eri e wa
2: amen
0: Jesus oluwa wa
2: amen
0: koju sai ni ka

0: ebi pa won kan sun lana ni ironu la won kan fi sun lale ana
1: bemi ba si wa laye ireti opin o atoro
0: be na la won kan je ajeyo ati ajeseku lale ana
1: oro olorun koni lo laise laye po won ki wa ma ki be
0: awon kan ni awon kan ni awon ka bimo awon kan ni bimo awon kan lo dada won lo ton le fi tomo ṣùgbọ́n ọlọ́run ọba mi ò jogún ọmọ fún ọ ẹlòmíà sí ìbímọ lẹ rẹrẹrẹ àti tọ wọn dọrùn àwọn kan jẹ àjẹbì àwọn kan ò rí jẹ àwọn míì kàwé wọn ò ríṣẹ́ o àwọn míì ò sì kàwé rárá rárá gbẹ̀dẹ̀ tí ń rọ kòkò lágbàlá nísì ń rọ̀ fún wọn. àwọn kan gbọ́n ọba ní èèyàn lọ́gbọ́n nímọ̀ olóye wọ́n ní dáadáa ṣùgbọ́n wọn ò mú tán máa fi ṣe. níbi tí ẹlẹ́sẹ̀ méjì ọlọ́wọ́ méjì ò ti rí nǹkan kan kó jọ ẹni tí ò lọ́wọ́ tí ò lẹ́sẹ̀ a sì máa kọ́rọ̀ jọ abíyèsí ọlọ́run aláǹgànà ojú pópó kò lọ sí atlanta kankan kò ṣe check-up kankan wọ́n fún lóyún oyún bẹ́ ń kun ẹ̀ oṣù kẹsàn-án pé ó bímọ láyọ̀ àti àlàáfíà tí ò sẹ́ni tó gbẹ̀bí ẹ̀ àwọn kan sì lówó lọ́wọ́ wọ́n tún ní cs náà ṣe fún wọn
1: pé
0: wọ́n lè dábí
1: ibi
0: tí wọ́n gbà kọjá jẹ́ mọ̀ pé bẹ́ẹ̀ làwọn kan gbà kọjá lánàá tí wọ́n sọ dá sọ̀hún tí wọ́n sì láyé mọ́
1: báyìí
0: gàrí ni wọ́n mú lòun kọ́ǹpléènì lòun sọ pé igbá kan àwo kan lòun járí nú gàrí tó mú yẹn tẹ́kàn ẹ̀ ń balẹ̀ lé lórí òun gbọ́ tó mọ yìí táwọn kan bá gbìyànjú ẹ̀ wò wọ́n dán ṣwíìtù oúnjẹ tẹ́nìkan máa jẹ lájẹyè mọ́jèlé ni fẹ́lòmíì
1: òun
0: làwọn ilé ìbòfin ni wọ́n máa ń food is another man poison njẹ́ o mọ̀ pé ipò tó wà báyìí tó o pé o ti débẹ̀ tán tó o pé kò tí jọra wọn lójú ara rẹ hun ìpele bí tó wà yẹn gangan ni àwọn kan lọ sunkún sọlọ́run lọ́rùn lórí òkè pé kọ́ lọ́run gbé àwọn débẹ̀ your present life is another person prayer point oje ẹ̀hún fẹ́ sọ́lé èbó ni prayer point àwọn kan nígbé ayé tí wọ́n ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí báyìí báyìí bó ṣe wolúwa mi ní ṣọlá o bó bá ṣe pín sọ́dọ̀ rẹ dìímú bẹ́ẹ̀ ipò tó bá bára rẹ gbà bẹ́ẹ̀.

0: ati fun wa lanfani lati wa laye normal normal e ja so to fun ra wa wo ni wa kan joko pe ki lo tu ku asomo kunrin asomo bin Oni de yan ba dake tare a ba dake un ta won baba wa man sonu gbogbo ona bayo to ba lewu ko ma wa wa kiri abi to wa pada ri ma ba te yan je o ma ni ti lagbaja titi e o ba baje titi e o ni da iro o emi o fowo si yun o si nkan re gan nbe arararara pe ki ti lagbaja kan o baje ki ti e le da mo to ba ni inu mi mo to nse un gbogbo leto leto to wa pelu olorun oba pelu inu kan to nlo si awon eyan ye ma ton ba won eyan ba sare ti e pe ko subu awon ni won ku oloju ona fun o
1: yes so my people this night
0: yo ra se yori ta nso nipa re yi ase yori ki wa eyan kiri eyan ni ma wa se yori o be na lowo owo ki wa yan eyan ni gbianju ati gbe igbese owo eda ti oni se lowo ti o gbe igbese ti nberu to si nso po fe lowo fe lola e lo bi awon ti won ti wa loke won ma salaye fun yin toju won ri won ma tenu moro ile akun won je ke mo wi pe ile aye ta wa yi ko se dagbe enikan ki ja wa de opo eyan ni jejo mo to ba o wi pe ogbon ori ti enikan o le gbe de bi giga ni o lo bi kankan won ni ka fortun we o si o nlowo fi mo lo ba won ni mo pe esa bawo ni eyan se le rona abayo sa won kan won yi iru awon na iru awon ti o wa nilo na la wa ma n gbe wa sori eto ona abayo tojo bo Thursday atojo e ti Friday e lara won na ni ogbon darigi ti won je onimo ero James Adesina e ti ri pe lagbata ti bere eto yi ko fe si ojo kan ki baba yo mo gbianju lati mu awon nkan ele ti yo mu itesiwaju ba irin ajo aye wa fun wa o wa kokoko to ma kokoko yo kuro na ni ohun eru iyen emi eru mu kuro iyen iberu ti poju lokan gbogbo wa ta wa nu aye yi bawo ni mo a se se a ti ba se se ko ni bu mi lowo ero kero e ja gbe ku lokan elomi wa to je wipe ti o ba ti lo lowo awon ona abayo to po ni o mo wa sokan re pa ti ba ri bi 5 million naira ti mo ri 10 million ti mo ri 20 million naira ma se bayi ma se bayi ma se bayi ma gbe gba bayi a ti se alale gbogbo ele to je pe te o ba so fun eyan gan eyan gan eni ni la kai o si mo tin se e je ko wo te lowo awon mi ni o mi ni ki se mi ni gbogbo eyan awon kan wa be to je pe ti won ba lo lowo ni won ma n rero rere e je ko wo dowo won nkan ti o nitumo ni won lo fowo se gba to wo won ba ti wa fe fidi jale tan gba yen gangan ni agbari won wa ji pe pe pada pe ah ini ti tan o de ja si ko to je pe wo wa lo ile de wa Nigeria muse re ko duro dada bi ayeye kan ti mo lo lojo ise lojo Aiku Sunday to lo ti a lo tan yi iyen Sunday ose ta wa yi ona mi ni dollar kekeke kan mo wa oga dollar yi gba ti ma lo we tan se da mo owo yi o ka kan o ni ye toju e jenje ko wa lowo mi emi na le se pada fun yan tabi kin ti e ko phone mi ro jin sari sin pe e lo ba nse si naira e wa fowo kun ti o ba to ye ti mo lero ile fowo kun adowo wa mu ero ma ba wa adi dollar gan mu na ero ma ba yan ko kan kankan awon mo lewe lo si ti wole yi opolopo awon ile eko ni o je wipe owo ton ko fun awon mo awon mo alakobere awon mo oje wewe ti won si wa ni boya bi awon nursery kankan keji te ba ri ye ti won ni kawon bi won ma mu wa ero pe a se university lomo mi wa ni owo lewe wa nle opolopo obi lere egbeto yo awon ona te fi rowo o ti wa nle fun yin o ṣùgbọ́n jẹ́ ń jẹ́ kó yẹ pé ọlọ́run ọba mi ló ń tó elétò ayé ni ìwọ kan má bẹ̀rù má fòyà ní ìgbàgbọ́ ní ọlọ́run pé òun ló lè ṣe ohun gbogbo ọlọ́run ọba ti ń ṣe gbogbo nǹkan létò létò òun náà ni ó ṣe gbogbo ẹ̀ tó go tuntun ó fi tọ̀ wá bọ̀ tí ó fi sùn wá bọ̀ tí ó fi dé sínú ayé wa.
2: Tuntun bàbá ìwọ ló dá mi ìwọ ló ṣẹ̀dá mi orúkọ lóró ni ẹwà kìí ròníyàn.
0: Jordan FM náà lẹ̀ ń gbọ́ ní ìkànnì alálùbáríkà yìí Jordan náà pápá ibi tẹ́ ẹ wà yìí 105.5 FM. Ẹ mọ́ gbé kó ń bẹ̀ ẹ mọ́ yí kó ń bẹ̀ fílẹ̀ síbẹ̀ orí ètò ọ̀nà àbáyọ náà lẹ̀ ń gbọ́ tó ní ọjọ́bọ Thursday. Ẹ̀rọ ọ̀kẹ́nimi ọlọ́fà mọ́jọ ọlálọ́mí ọmọ abéṣojú ọkọ̀ ọ̀fọ̀mọ̀ kẹ́rọ ẹ̀ ló mọ̀ ká ọlálọ́mí ẹrú ló mọ ilá kájọ ọmọ lọ nílé bàbá tó bí mi lọ́mọ.
3: Ọkọ̀ tuntun tí ń jẹ́ olú ọmọ tètè sọ mi lórúkọ tuntun mi kẹ́mi náà ráyé.
0: MC ìràwọ̀ yín náà rèé o akéwèjẹ pèrèpèrè máyégun náà wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀
3: lọ́balọ́ba jẹun
0: àgbàlagbà ọmọdé tí ń pẹ́gbẹ́ bá bẹ́ẹ̀ ló kọ́ mò ń kí wa láàárọ̀ ìpẹ́ ẹ tún kò jùmọ́
3: ọlọ́run
0: gbogbo ohun tí mo ti ń bá wa sọ bọ̀ látàárọ̀ mo lérò pé ń wa kí ẹmí ara yín ó sì ń dé sétí ìgbọ́n yín dáadáa. ẹni tó bá fẹ́ ògo tuntun òun náà ò ní dúró sójú kan ni o wọ́n lẹ́ ń bá dá kẹta rẹ̀ ó ṣe.

gbìyànjú díẹ̀ sí kì í ṣe pé ò gbìyànjú kì í ṣe pé ò gbìyànjú ò ń try ò ń ṣe ìwọ̀nba tó lè ṣe ṣùgbọ́n ó kù díẹ̀ gbìyànjú díẹ̀ sí. wọ́n ní tá a bá tálálá kọ́kọ́ tí ò bá dún dáadáa a tún tálálẹ̀ kejì ni ó bá tálálẹ̀ kejì tí ò bá tún rí bákan náà tún tálálẹ̀ kẹta. ọlọ́run ọba mi kò ó ń rí wà kò sí kì í ṣe pé kò rí ohun tó ń ṣe kì í ṣe pé kò rí ìgbìyànjú rẹ nínú ayé ó rí gbogbo ẹ̀ ó dẹ̀ mọ ohun tó yẹ àti ohun tó tọ́ ṣùgbọ́n àsìkò gangan náà ló yàtọ̀ ìwọ kan ṣáà máa gbìyànjú elétò ayé lọ́lọ́run ọba mi ibi tẹ́rù ọlọ́run ọba mi ti bà mí láàárọ̀ yìí nígbà tí mo ronú kinní ọ̀hún mo ní kábíyèsí rẹ lẹ́dùnmarè ẹ bá ní kò sọ ọlọrun ẹ sọ fún pé kò mọ nǹkan kan kò láró jinlẹ ìdí ni wípé tẹ ẹ bá wò ó nígbà tá a wà ń lu òkè àlíà adìẹ àwọn àkùkọ àwọn ní máa ń jí wa láàárọ kùtùkùtù táwọn àkùkọ yìí níbo náà ti lọ ń wo ago wọn fi mọ pé ilẹ ti mọ táwọn àkùkọ bá ti kọ gbogbo ayé ti mọ pé ilẹ mọnu bẹwúrẹ bá jẹ lọ bó bá jẹ bọ yóò padà wálé tani sọ fún wọn pé ilẹ ti ṣú pé kán lọ sùn tani sọ fádìẹ pé ilẹ ti ṣú kán lọ sùn. ìgbín ò lágbára ìgbín kọ́lé ikán ò ní gẹ̀ wọ́n kóra wọn jọ wọ́n mọlé bẹ́ẹ̀ ló jẹ́ wípé ìgbín ohun tí ìgbín bá rí ni ìgbín jẹ bí iyẹ̀pẹ̀ bí oríṣiríṣi àwọn nǹkan kan bí ewé lọ́pọ̀lọpọ̀ èyí tó bá ti bá pàdé ní jẹ pé wá wo kìnìún wọn ló la jù ẹranko ìbẹ̀rù nínú igbó kìjikìji bí kìnìún bá jí aké tantantan nú gbó aké sẹ́lẹ̀dùmarè á ní bàbá mo ti jí làárọ̀ yìí ohun tí mo máa jẹ lélẹ́yìn ẹfọ̀n ni màá jẹ ìnà kí ni mo fẹ́ jẹ láàárọ̀ yìí a decide ohun tó fẹ́ jẹ náà ni ó sì jẹ ìgbẹ́ wá wò bí kìnìún ṣe lágbára tó kò máa kọ́lé kò kọ́lé o. ohun tó yẹ wọ la fún ọhún ohun tó yẹ lòmíì la fún un ṣùgbọ́n mi rí dájú pé ohun tá a fún ọ yẹn ó lò dáadáa jẹ́wọ́ máa lọ bẹ́ẹ̀ fẹ̀mú kọ̀mọ̀dà.

0: Gabo pada zori eto ona abayo ni kan ni alalo ibarika Jordan 105.5 FM ni ojo bo Thursday ojo keta de ni ogun osu kesan odun 2026 zori eto wa loni a ma gbianju lati gbe awon kankan yewo ni pelu onimero James Adishina ma tu je kan ba wa tan mo le si Ọlọrun to ba ro ni loju abi falere. Sagbara lasan ni mo se soro fija. Won doru wa loju lori oro aje orilede Nigeria papa julo oro epo. Igbati mo nwo awon iroyin tin be ni ile laaro yi ti mo ri be mo ti ri iroyin kan to ti soro nipa oro epo yen petiro tin se emi oko. Petiro won ni ni awon ipinle kankan won tin ta ni 1500 naira fun jala lita kan pe baba si sora epo ko sa ani ani ti oni wo 5000 naira ta si ni pada ra ayin bo la wa lo won awon kan wa ni a ki se wi pe boya se joba re bola me tinubu ohun lo fa o pe bi ko se wi pe ogun awon orilede meje ele ti o nlo orilede agbaye yen orilede iran ati orilede america awon kan ni un na lo fa pe awon to nfa kudie kudie lilo soke owo epo nu
1: gba emi ni ma champion tori mo ti ni yen leyin to je ki ma fumbo takun ma wo mi o dabu fun mi o
0: gẹgẹ bi onimo ero James Adishina bo ti se wa pelu wa laaro e emi o bi won le re pe esa 5000 naira njala lita kan lo to ko ti ide o sugbon se ala ni won la ni ko ma je o se sa o lori en jo lo moto lasiko ya fa mo ko ma pada ta moto re opolopo gan pelu bo ti ra ni 1000 gini kan ni sin gan nje gbogbo won ti fe ta moto won ni moto meta o ti ta meji danu e to ni gan do si fi o si fi se transport ni to ba ti lo si bi se die bayi yo tu se gini to ba ti nbo lati bi se yo ya ko ero lati bi to ya o sise ni bega yo ya ni agege agege yo ka agege yo ida agege ijusaga straight from ijusaga yo tu mo lona igbado nu ko wepo ojo keji tu le po onimero James Adishina won wa kiwa won ba wa yan na e pe ohun to nfa ati anfani ti o pada je fun wa nje yo pada wale pẹlu ba se nwo yi pẹlu ogun to nlo lorilede yi lorilede agbaye oje iyen ni arin Iran ati orilede America ti epo de owo re o ngoke si to de je pe o nfa inira fun awon orilede Nigeria esa now owo epo ti lo soke won ni awon ile won ti fe ko gun mi ki la le se ona wo la won alase orilede agbaye le se ti ija won yo fi wale kepo bale wale tori epo igangan na ni bo se je mi moto na lo je mi awa ara ilu o ki le ri si onimero e ba nkan ara le na
2: mo ki eyin ara le eyin ololufe eto ona abayo eyin te le salaye ma gbo eto yi ni gbogbo igba ti eledua ba ti fun wa lori ofe lati wa si ori afefe James Adishina doctor engineer professor ori eto ona abayo ohun na le ngbo ohun re lowo lowo bayi
0: e kabo si ori eto wa laaro adupe pe atu pade ara wa layo ati alafia baba mo lero pe awawi mi lori oro epo laaro yi ti mo kan ara fenu ba ni won ba mo lero pe gbo won ni owo epo o ti lo soke ni jala lita kan iyen ti won ta bakan na na ni awon ti won tun je onimo nipa oro aje won ni ta ba sora pelu ija ogun to nlo laarin orilede America ati Iran yi won ni afaimo kamara epo petiro ni 5000 naira fun jala lita kan won si ni ki se wi pe boya lati isejoba tin lo lowo e lo fa bi ko nse ogun se be lori ati pe bawo ra wa sese tawon alase agbaye o sese ti o ni ri be ti a fi ni repo ohun ni 5000 naira fun jala lita kan sa
2: e se fun ibere ye mo mo pe ibere ye na do ma wa ni okan awa ti a wa nile ti a n gbo wa lowo lowo ba sugbon MC Rawo ti ran wa lowo lati ba wa bere nkan ti o wa ni okan wa ye a ri pe epo ti lo soke gan ni awon ile epo kan won ta epo ni 1400 awon kan ti e ti n ta ni 1410 420 ìyẹn ní ìlú Èkó ní
0: ìyẹn àwọn ìpínlẹ̀ kan wà tó jẹ́ pé 1,005
2: ni àwọn kan tí ẹ̀ tún ná tó ń rà ni wọ́n ń ta epo níbẹ̀ àwọn nǹkan tó ń fà nǹkan tó fà òun náà ni àìnísinmi àìnísinmi ìyẹn ogun ogun tó ń jà láàrin Iran àti America tí ó tún ti wá fa Saudi Arabia ó tún ti fà wọ́n wọlé ogun yẹn ti fà wọ́n wọlé torí àwọn gúrùpù kan wà tó jẹ́ pé wọ́n ń pè ní àwọn Houthis àwọn gúrùpù Houthis yìí àwọn orílẹ̀-èdè Iran àwọn ni wọ́n ń báàkì wọn up ni wọ́n ń fún wọn ní ohun ìjà tí wọ́n fi ń jà ni wọ́n ń fún wọn lówó ni wọ́n jẹ́ bí backbone wọn àwọn náà wọ́n tún ti wá wọ́n ti lọ block wọ́n ti lọ attack àwọn infrastructure energy infrastructure Saudi Arabia àwọn ibi tí wọ́n ti ń ṣepo wọn àti ọ̀nà tí wọ́n ń gbé orí omi tí wọ́n ń gbé epo wọn kọjá tí wọ́n fi ń tà fún àgbáyé because a bá ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè tó jẹ́ pé ó ní epo dáadáa tó sì ń ṣe dáadáa nínú ìṣòwò epo lágbàáyé Saudi Arabia
0: àwọn
2: náà jẹ́ ọ̀kan bí chairman gan ni wọ́n jẹ́ nínú business yẹn ṣùgbọ́n nǹkan tó ti dé bá wọn báyìí ó fẹ́ kọjá agbára wọn wọ́n ti ẹ̀bẹ aláṣẹ orílẹ̀-èdè America pé kán jọ kan wa gbà wọn lọ́wọ́ àwọn Houthis àwọn yẹn sọ pé àwọn ò lè dá sí torí ṣe gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lágbàáyé yìí economic interest òun ni ó jẹ́ kí ogun máa ṣẹlẹ̀ o eléyìí fẹ́ lékè eléyìí eléyìí fẹ́ jẹ́ kí
0: economy
2: èmi jù ẹ lọ ìwọ òjù mi òun ló fa àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí Saudi Arabia tó jẹ́ pé olówó ni wọ́n tán lẹ́nu tán lé kan tán lé kaná wọ́n wá di paperweight báyìí torí ogun tó ṣẹlẹ̀ yìí ìdí ni ti àwọn marketers tí wọ́n máa ń import epo wá sí Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ gbà tó jẹ́ pé láti ọ̀dọ̀ epo Saudi òun náà ti ń gbé epo wá síbi báyìí so wọn ò lè gbé epo yẹ jáde mọ́ torí Saudi gan wọn ò lè rí epo gbé jáde tí àwọn Houthis tán bá ti rí pé àwọn tanka mọ́tò ọkọ̀ tó ń gbé epo Saudi bá ń kọjá wọn máa ń blow ẹ
0: wọn máa sọ ná sí
2: ni èyí ló jẹ́ kí epo kó wá lọ sókè lágbàáyé kò wá kí n ṣe Nàìjíríà nìkan náà ni ó ní
0: ipa wanìkan là ń dojú kọ
2: in fact gan ogun yìí gan ti sú ààrẹ orílẹ̀-èdè America ó ti ń sọ pé ó dàbí pé ogun yìí ò fẹ́ wọ́n á fẹ́ wọ́gbọ́n dá sógun yìí o because ó ti ń àfẹ́ẹ̀tì àwọn tó ń gbé lamẹ́ríkà ó wọn àfẹ́ẹ̀tì àwọn tó ń gbé ní UK torí epo wọn ń bẹ̀ yẹn náà epo wọn UK epo wọn lamẹ́ríkà kò kí ń ṣe Nàìjíríà nìkan nǹkan tó kàn jẹ́ kí tiwa kó yàtọ̀ díẹ̀ ni wípé àwa ní epo púpọ̀ a ní epo kò yẹ kí epo tiwa kó tí dé level tó dé yìí tó jẹ́ pé a lépo ṣùgbọ́n ó yanilẹ́nu pé wọ́n ti fi àwọn epo wa kan wọ́n ti fi yá owó nǹkan ìyẹn náà wà nù nǹkan tó fà á káti ẹ̀tún wá dúpẹ́ lọ́wọ́ elédùà pé ató ẹ̀tún ní Dangote refinery tí
0: àfihàn refinery àwọn epo díẹ̀díẹ̀ fún
2: àwọn epo tó ń fọ̀ yẹ òun náà ni àwọn epo tí à ń rà ní orílẹ̀-èdè Nàìjíríà kélédùà kó ràn wá lọ́wọ́ kó gbà wá lọ́wọ́ ogun èyí tí ó wà nílé ayé torí náà la fi máa ń sọ fún wa lórí ètò wípé kò sí ni látìgbà tí mo ti gbọ́njú tí mo ti délé ayé ni mo ti ń gbọ́ pé orílẹ̀-èdè kan máa bó orílẹ̀-èdè kan jà òun ni wàhálà ti wà nílé ayé in fact látìgbà tí mo ti gbọ́njú tán ti bí mi òun ni màá ti máa gbọ́ pé Nàìjíríà ó da láti kékeré mo ti ń gbọ́ pé Nàìjíríà máa da in fact gan wọ́n ti ẹ̀ sọ pé the children of today are the future of tomorrow ṣùgbọ́n mo kàn rí pé kò tí ì sí
0: future kankan ọ̀dọ́ ogo wẹ́rẹ́ òní ni àwọn ní ogo ọ̀la
2: ṣùgbọ́n kò wá ti ẹ̀ rí bẹ́ẹ̀ mọ́ báyìí torí àgbàlagbà gan wọn tí ì jẹun àmbọ̀sibọ̀sí
0: tó wá ní òun yẹ ìbà fún ọmọ kékeré pé wá
2: àwọn àkọmọdé ṣùgbọ́n ọ̀nà àbáyọ ń bẹ fún àwa tí à ń ra epo tá ń re epo tá ń wò pé epo etí ni wá lára èmi náà ìgbà tí mò ń bọ̀ mi ò gbé mọ́tò wá wọ́n ti fowó sórí owó ọkọ irinse
0: o ma won o ma won
2: o won ti fowo le gbogbo bi ti ba nlo nisin at least won ti fi boya bi 10-20% le lori nitori na agbodo wa mo nkan ta nse agbodo mo nkan ta nse agbodo wa roko fi sada agbodo tun wa ona
0: mi teyin o fi mo lowo
2: si tori teyin o ba ni ona mi ti o fi mo rowo si a wa ninu awon opolopo eyan ti o kan ma wa wa wi tori epo to lo soke ni mi o fi ri je tori epo to lo soke ni mi fi rowo ilewe san tori nkan bayi to se nkan bayi time bayi la wa ona abayo kuro ninu ise kuro ninu awawe ki la tun le se ki lona ta tun le gba business o la le se ti a fi laluyo a ta ba si ro pe tori pa ti ra Dangote refinery IPO pe by December a dolowo ko ri be o ko ri be tori ko ki se ponzi scheme ko ki se sogundogoji o se se ko je pe odidi odun bi marun ohun le fi duro ke tu so pe fe ri ere die gba kuro ninu re e le duro gan odun mewa ke to ri nkan gba kuro ni ke to ri ere iyen dividends yin ke to ri gba ninu Dangote refinery IP abi shares yi ti era sugbo awon opportunity wa te le se to je pe yo mo fun yin lowo eyin te nwo pe business o ni mo le se ki December to de ki keresi to de business wa te le se lori ero ayelujara awon smart income te se to wo mo wole awon business te se to wo yin o fi di pupo awon nkan te le se ni sa te wa lele tori owo epo to lo soke yi o ti je ki gbogbo nkan na ko lo soke o se se ko je pe en to nta oja ko ma le jere bi ti tele mo tori awon nkan to de ba aye ba sugbon ta ba ti ni smartphone iyen phone wa ti ati ni internet ta de ni mo ta ni information lori nkan ta le se business ta le se ona ta le gbegba e ri pe a di olowo ninu awon nkan ta le se se kin sai menu ba nkan
0: je se bayi ko to di pe a wa lo sibe on tori pe asiko na ni agbodo jo mu on te ka fi enu oro ta bere ka fi ku sibe bayi ni pe on te bi ojo ati so fun wa ni wi pe togun ba fi mi ni agbaye ti won ni awon ojagun mo a ni sumo pa a ripo 5000
2: naira ni le a ni ra mo sugbon ti o ba continue bayi o se se ka ra between now and election we ka a le repo more than 2000 naira per liter after election o le gbera ko lo soke
0: olorun ma je olorun je gbogun olorun
2: owo olorun lo wa bayi
0: oda e ja lo si bi ohun ti awon eyan fi lowo tori eyan gangan lo se pataki sugbon mo nbo a tesi waju lori eto ona bayo laaro yi

wọ́n ní àwọn ẹgbẹ́ òṣèlú people democratic party ìyẹn ẹgbẹ́ òṣèlú olombrella pdp ti ẹ̀ka ti ìpínlẹ̀ kánò náà ni wọ́n ti kéde orúkọ alhaji muhammad sani abacha gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ọmọ ẹni tó ti fi ìgbà kan jẹ́ adarí ìyẹn ní orílẹ̀-èdè nàìjíríà rí ìyẹn general sani abacha wọ́n ní wọ́n ti kéde orúkọ rẹ̀ báyìí o pé muhammad sani abacha náà ló máa jáde gẹ́gẹ́ bí ajáde dupò fún ipò gómìnà ní ìpínlẹ̀ kánò fún ètò ìdìbò tí ń bọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú wọ́n ní látàrí èyí yíyàn tí wọ́n yan ìyẹn alhaji muhammad sani abacha náà ló jẹ́ wípé ẹni tí ó ayé dìbò fún gangan náà ló kọ̀wé lẹ̀ pé òun ò ṣe mọ́ o wọ́n ní ní kété tó kéde pé òun ò ṣe mọ́ náà nìyẹn muhammad bello dàá òun náà ló sọ pé ẹ wo jáde fún ipò gómìnà mọ́ ẹwẹ́ lòmíì kẹyàn síbẹ̀ wọ́n ní lẹ́yìn ọ̀rọ̀ yìí náà ni àgbáríjọpọ̀ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní ìpínlẹ̀ kánò balẹ̀ tọ̀ ẹni tó nígbà náà láàlọ́bá o wọ́n ní alhaji muhammad sani abacha wọ́n ní ìwọ ló kàn ó ní èmi kàn ó ní ìwọ ló kàn ó ní ó yá o ogó ya agbáradì báyìí o torí ìwọ gangan ló jẹ ọmọ oyè fún wa nínú ẹgbẹ́ òṣèlú wa o nínú ètò ìdìbò tó ń bọ̀ ìyún náà wà núwé ìròyìn láàárọ̀ ètò ní daily post ni mo ti rí ìròyìn náà ẹ bà láàárọ̀ yìí. Ẹni tí ó jẹ́ ìjọba ìpínlẹ̀ Anambra wọ́n sọ̀rọ̀ lánàá jọ́rú Wednesday látàrí bí wọ́n ṣe ni ẹni kan tí ó ti fìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún ìyẹn Peter Obi náà ni wọ́n ti ní ẹ wo ẹjá sòótọ́ fún yín o wọ́n ní ìjọba tó ń ṣe ìjọba lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìpínlẹ̀ Anambra náà ni wọ́n sọ pé ìṣèjọba Peter Obi láti gbà tí Peter Obi ti kúrò lórí oyè gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún òun ló jẹ́ wípé gbèsè rẹpẹtẹ náà ni wọ́n ní Peter Obi máa filẹ̀ o wọ́n ní àwọn bá gbèsè ńlẹ̀ tó jẹ́ wípé níbi lábẹ́ ìṣèjọba rẹ̀ wọ́n ní owó tí àwọn bá yóò tó ₦127.4 billion eléyìí tí wọ́n ní àwọn bá o tó jẹ́ wípé gẹ́gẹ́ bí ìjọba ìpínlẹ̀ ọ̀hún ṣe ṣàlàyé wọ́n ní ṣe rí Peter Obi eléyìí tó ń sọ wípé ₦2.1 billion òun lowó tí òun tí ó gbèsè tó òun filẹ̀ àbí àwọn nǹkan tí ó ń bẹ́lẹ̀ kóhun tó kù gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún ṣùgbọ́n wọ́n ní ránì o ₦127.4 billion òun ní gbèsè tí ń bẹ́lẹ̀ o gbèsè ń bẹ́lẹ̀ dáadáa eléyìí tí Peter Obi filẹ̀ kò yé sọ ohun tí ń sọ lẹ́nu mọ́ o wọ́n ní àwọn ìjọba ìpínlẹ̀ Anambra àwọn náà náà sọ yín ò di mímọ̀ tó sì jáde ní inú ìwé ìròyìn daily post ìyẹn fún ti òwúrọ̀ tòní wọ́n ní ilé ẹjọ́ gíga tó wà ní ìlú Àbújá lánàá náà ni wọ́n ti gba ìwé pélébé kan láti ọ̀dọ̀ Alhaji Atiku Abubakar o eléyìí tí wọ́n ní ó jẹ́ ọmọ oyè inú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wọ́n ní nínú ìwé ọ̀hún náà ló jẹ́ pé wọ́n ti pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé wọ́n kọ ọ̀rọ̀ wọn síbẹ̀ o ìyẹn ààrẹ tí wọ́n jáde gẹ́gẹ́ bí ọmọ oyè inú ẹgbẹ́ òṣèlú APC níbẹ̀ gangan ìyẹn ẹgbẹ́ onígbàálẹ̀ wọ́n ní adájọ́ àgbà Justice Inyang Ekwo gangan náà ni ó gba ìwé náà látàrí wípé wọ́n ní ẹ̀sùn tí wọ́n kọ síbẹ̀ òun ni wípé Atiku ni ẹ wo àníṣe ẹ bá wa wò ó nínú ìwé òfin aláàfẹ́ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àfẹ́ kó kópa nínú ètò ìdìbò sí ààrẹ tó ń bọ̀ àfẹ́ kí ló dé tẹ́ ẹ fẹ́ ṣé òun náà ṣùgbọ́n wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní o wọ́n ní ilé ẹjọ́ gíga wọ́n ti gbàwé náà o lọ́wọ́ Atiku lórúkọ Atiku àti ẹgbẹ́ rẹ̀ tí wọ́n ní wọn kọ sínú ìwé ọ̀hún látàrí ohun tí wọ́n sọ wípé àwọn gbé ìwé yìí lọ sí ilé ẹjọ́ láti fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ìwé wípé kó má kópa nínú ètò ìdìbò tí ń bọ̀ lọ́dún 2027 ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní ẹ̀bà nínú ìwé ìròyìn daily post láàárọ̀ yìí. Wọ́n ní òní gangan tí ń ṣe ọjọ́bọ náà ni àwọn àjọ dss ìyẹn àwọn ọlọ́pàá aláṣọ dúdú eléyìí tí ń bojú tí wọ́n ń gbébọn ọ̀tọ̀ọ̀tọ̀ sọ́wọ́ o tó jẹ́ pé tí wọ́n tún yàtọ̀ sí àwọn agbófinró ọlọ́pàá ìyẹn dss náà ni à ń sọ wọ́n ní òní gangan tí ń ṣe ọjọ́bọ ni wọn yóò kó àwọn afurasí márùn kan eléyìí tí wọ́n ni wọ́n pè ní anzaru terrorists ìyẹn àwọn agbésùmọ̀mí anzaru wọ́n ní àwọn wọ̀nyí ni wọn yóò kó lọ sí ilé ẹjọ́ o látàrí àwọn márùn yìí tí wọ́n ní ọwọ́ bà wọ́n wípé wọ́n lọ́wọ́ nínú jíjí àwọn ọmọléèwé àti àwọn olùkọ́ gbé ní ọjọ́ 15 oṣù 5 ọdún tá a wà yìí ìyẹn tí ó ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ oríire ìyẹn ní ìpínlẹ̀ ọ̀yọ́ o
won ni ti o si je wi pe awon won yi na ni won pa eyan meji ninu awon ti won jigbe won ni awon afurasi yi na ni won o gbe lo si iwaju ile ejo giga nilu Abuja latari esun mefa ototo ile ti won ni won ka si won lorun gege bi won se ko sinu wero yin Daily Post laaro yi won lawon ajo DSS sa marun lara awon agbesumo mi Anzaru ile ti won ni won lowo ninu ikolu ti jiji awon omolewe ati oluko gbe ni ijoba ibile orire ni ipinle Oyo ti won si pa eyan meji sugbon ni esun mefa ototo na ni won ka si won lorun loni ni won foju bale ejo ti idajo si duro re a ma re ti idajo o inu wero yin Daily Post na e ti ba laaro toni

0: ìwé ìròyìn daily post náà ni ìròyìn eléyìí ti jáde níbi tí iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí ti sọ̀rọ̀ lánàjọ́rú wednesday níbẹ̀ gangan náà ni wọ́n ti ń pe ẹni tí ó jẹ́ ọmọye inú ẹgbẹ́ òṣèlú ndc nigerian democratic congress ọ̀gbẹ́ni peter obi wọ́n pè ní ìpèníjà o wọ́n ní tọ̀ tó bá dá ọ lójú bọ́ta ilé bàbá wa rèé ilé bàbá rẹ rèé ohun tá a fẹ́ sọ yìí tó bá jẹ́ wípé kò rí bẹ́ẹ̀ ó yá já ṣe báyìí kí wá náà ni kò ṣe o wọ́n ní lótìítọ́ lòdòdò peter obi súnmọ́ bí gbé tìrẹ wá etí rẹ mélòó peter obi ní méjì ni kí lẹ fẹ́ sọ gbé ohun tá a fẹ́ sọ o ó dà ohun tá a fẹ́ sọ rèé sórí tó bá dá ọ lójú wípé lótìítọ́ ló jẹ gbèsè ilẹ̀ kó tó kúrò ní anambra gẹ́gẹ́ bí gómìnà wípé ó ń ṣèjọba níbẹ̀ wọ́n ní tó bá yẹ pé o fi gbèsè ilẹ̀ bẹ̀ tó sì fi wàhálà lẹ̀ fún wọn lọ́rùn bẹ̀ wọ́n ní ó ya gbé ẹ̀rí máa jẹun wa ìṣúlẹ̀ tàbí tó bá dá ọ lójú ó jẹ́ ohun tó máa dáa fún ọ ni wípé kó o má jáde rárá pé ìwọ náà tiẹ̀ fẹ́ dupò ààrẹ lọ́dún 2027 orí gbèsè tó jẹ́ lẹ̀ sí ìpínlẹ̀ rẹ o san tán kó o tó lọ o ti bọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ ní ìpínlẹ̀ anambra irú ìwọ náà.
1: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
2: the voices you need at work all day, every day till payday.

lọpọ nkan eléyìí tí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ń dojúkọ látàrí bí oúnjẹ ṣe wọ́n tí gbogbo nkan tí ò lọ déédéé owó iléèwé ga ó ní bẹ́ẹ̀ náà ló jẹ́ wípé àwọn awakọ̀ ìyẹn owó epo owó gbá owó àwo pàápàá lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ àti ìlera ó ní àwọn sọ̀rọ̀ lórí rẹ̀ dáadáa ò bẹ́ẹ̀ náà ló ṣe ní àlàyé wípé inú òun dùn òun sì ní ayọ̀ láti gba Aisha Buhari ní àlejò gẹ́gẹ́ bí ó ṣe gbé sójú òpó x rẹ̀ ìyẹn ní àná inú ìròyìn punch náà lẹ́ẹ̀tì bá ìròyìn náà láàárọ̀ tòní. wọ́n ní àwọn ìpínlẹ̀ kánò yobe sokoto borno taraba zamfara wọ́n ní àwọn ìpínlẹ̀ yìí N1,500 ni wọ́n máa ń ta jálá lítà epo bẹtiróò èyí tí ń ṣe ẹ̀mí ọkọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé o wọ́n ní àwọn àjọ Nigerian Labour Congress NLC náà ni wọ́n máa ti ń pè ìjọba àpapọ̀ báyìí pé ẹ wo ẹ tètè wá kankan tẹ́ẹ̀fì ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ fún wa o eléyìí tí yóò jẹ́ kí ìrọ̀rùn ó bá wa gẹ́gẹ́ bí owó epo ṣe lọ sókè báyìí o wọ́n ní kódà bóyá owó tẹ́ ẹ máa san fún wa yóò tún gbúdọ̀ gbérí sókè sí ni o torí pé kò yé wa mọ́ tàbí kẹ́ ẹ ṣe àwọn ilé ìfọpo eléyìí tí a ní lórílẹ̀‐èdè nàìjíríà o gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú àwọn àjọ NLC náà ni wọ́n kọ ọ̀rọ̀ yìí jáde láti ẹnu ẹni tó jẹ́ ààrẹ wọn ìyẹn Joy Ajaero lánàájọ́rùú Wednesday náà ni wọ́n sọ̀rọ̀ wípé nígbà tí àwọn kan ta tiwọn ní 1430 fún jálá lítà kan wọ́n ní àwọn míì ń tà ní 1.5 wọ́n ní owó epo mà ti lọ sókè kẹ wọ́n ní bó wa ni ó ṣe wá rọrùn fún wa tẹ́ fẹ́ máa fi ìyà jẹ́ wá ni àwọn àjọ labour yìí náà ìyẹn àwọn NLC náà ni wọ́n wá sọ pé kànràn kó sàn lára ọmọ ìyá àjẹ ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí níjẹ́ ní màá fi ojoojúmọ́ bímọ kẹ wọ́n ní orílẹ̀-èdè nàìjíríà gbogbo olùgbé orílẹ̀-èdè nàìjíríà ló jẹ́ pé bí ìgbà tí èèyàn jẹun nínú ìnira ni o wọ́n ní kí èèyàn máa nọmọ kó tún máa fọ́mọ lóúnjẹ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ nàìjíríà jẹ́ o wọ́n ní asunkún ní òjò sì ni wá wọ́n ní à ń sunkún ni ṣùgbọ́n èèyàn ò ní mọ̀ pé tí èèyàn bá sunkún ní òjò ẹni mẹ́ tí ń sunkún ní òjò ẹni mẹ́ tí ò sunkún o gẹ́gẹ́ bí àwọn àjọ NLC ṣe wá ni ìjọba ẹ dákun ẹ bá wa ẹ ṣàánú wa owó ilé mà wọ́n oúnjẹ mà lọ sókè gan ilé ìwé náà ń kọ́ wọ́n ní gbogbo ẹ̀ mà wà ń bẹ̀ wọ́n ní gbogbo ohun tó yẹ ká rà ní.

0: 52. Hello, Ekaro. Ojuma re o.
1: Ekaro, Ade lati Ayobo.
0: Ekaro sir.
1: Oh, mo ni oro ijoba ta wa ni ise awa ra da wa awa ta wa gburu la sese ba so fun ijoba ko tiri Ferrari si. Mo ko fe ka o yo gbe yewo ibi ti oju ka ju I service ati je ni ti magaru. Ibi ta gbe bade ni ri lede ni o. Se awa ta ta nlo ta nbo. Se o ti ko be elomi ti o je lo sese ma so fun ijoba loke lohun. Pelo to Ferrari si. Ijoba te mu te ti je ijoba yo moju se ni.
0: Ẹ̀mà
2: kọ̀ọ̀rọ̀ o.
0: Ẹ̀ka ọ̀rọ̀ sọ.
2: Dada fún yẹn ìjọba FM. Ẹlẹ́ ìjẹ̀ka gbójú wáyé. Ṣé fún dáwà sí gbogbo ẹ̀.
0: Ṣé sọ.
2: Ẹ ní tẹnugbó bí ọwọ́ lágbọ́ ọlọ́run.
0: Àmì o.
2: Orúkọ mi ni Akíọ́lá Akínfàlà látàbẹ̀ ṣẹ́ṣẹ́.
0: Àgbọ̀yìn sọ.
2: Mo ti ń tẹnumọ ẹjọ́ ò ń ṣẹjọ́ ẹni ká mọ̀ bàbá ṣe máa da. Sọ́tídì gan-an ọjọ́ tó flying bàbá yìí. Mistake bàbá ńlá mistake ló ṣe. Àfi àtò 6 months kó sì public opinion ìhó ta sí state kó mú kápítà kọ̀ọ̀kan káwọn reporters kọ́ jáde kọ́ káàkiri so àjẹ́dọ̀ ṣe tí wọ́n bá kó léèkì ẹ̀ fọ́dà tó ní kọ́ remove ẹ̀ ló pọ̀ jù tọ́dọ̀ wá remove ẹ̀ bí ẹ lè bá ṣẹlẹ̀ kò ṣe tó máa dá lẹ́bi. Owó wá sí ìyẹn tán owó ṣọ́ọ̀pù ṣe wá tún lọ kó fún gómìnà káàdì impact ẹ̀ níjẹ̀kọ́ ṣe ìfàárì àárín ìfàárì mẹ́rin méjì port harcourt ìkan wọrí ìkan kàdúná kájẹ̀ bí kàdúná ẹlẹ̀ because apaniwọn ẹnu mi gbà apaniwọn mẹ́rin wọn bàjẹ́ kọ́tẹ̀ ṣe ti fi ìkan port harcourt kọ́tẹ̀ kan wọrí àní ẹ̀jẹ̀ gbogbo èlé ọlọ́kọ́ fún gómìnà gómìnà ẹ̀mọ ètò ààbò ó mẹ́hẹ gbogbo mẹ́hẹ gómìnà gómìnà kan ló bójú wọn.
0: Ẹ ṣeun sọ.
2: Tinubu ṣe mistake ni ó dọ́tọ́ sọ ẹ̀yìn ojú ayé ó ṣe mistake gan ni.
0: Ẹ ṣeun sọ. Kọ́jà
2: ṣe àtúnṣe ṣo.
0: Ẹ ṣeun sọ.
2: Akíọ́lá Akínfà lórúkọ mi APC Trump member mi. Bí ìṣẹ́ wọn ní kọ́pọ̀.
0: Ẹ ṣeun sọ. Ẹ̀kọ́
2: kò fún mi ní kankan.
0: Ẹ ṣeun sọ.
2: Ó
0: ti wà láàpọ̀ ọ̀tọ́jú. Àbá sọ̀rọ̀ pẹ̀lú ìtara gidi gan ni. Ẹ̀lú ẹ̀kaàrọ̀.
3: Ẹ̀lú orúkọ mi ní dikinẹsì adékinlẹ lẹsẹsẹ sọ ọpọ lambẹ.
0: Ẹ káàbọ̀ mọ.
3: Ẹ ṣe ní nọmba wán. Lórí ọ̀gbọ́ tí wọ́n mú ní Ondo City. Àwọn kan sọ pé kí wọ́n kàn ní àti máa mú mi. Inú àwọn èèyàn ń pa nǹkan ju ra wọn lọ. Ṣèjì àwọn kan wà nínú ọ̀sítò káàrin rí. Ká sọ pé kí wọ́n mú kíìtì lọ́wọ́. Ìfún oníkálùkù lágbára ju ra wọn lọ. Ìṣèpé wẹ́n wọ́n tún ní ìṣíǹbẹ̀ ohun ìkan tí mo rí pé tí mò ń rò pé ó ṣẹlẹ̀ nìyí.
0: Ṣé bóyá àwọn tí wọ́n ti wà lọ́sibítù tí wọ́n tún wá gbẹ̀mí mìíràn kà mọ́ àwọn tó ti.
3: Òun ló máa jẹ́. Òun ló máa jẹ́ nìyí. So ẹyin kan tó ń mú yìí kí ni wọ́n ti ṣe. Fẹ́ẹ́rí ewé kan wà ní ìlú òkè. Ewé ni ó máa ń gbọ́ ikọ́. Ó lè gbọ́ jẹ̀dìjẹ̀dì bẹ̀ tó pé méjì. Ìkan wà pọ́ńsínọ́ọ̀sì ìpánlẹ̀ wà tó jẹ́ pé àfojẹ agbógidi ni ewé ejìnrìn méjì ni ìkan wà pọ́ńsínọ́ọ̀sì ìkan dẹ̀ wà tó ń ṣiṣẹ́. So kí n bá sọ fún mo fẹ́ ra àgbo tó bá méjì wọn ní ìfẹ́ torí àwọn alágbo ni wọn ò mọ yàtọ̀ síra wọn. So ọlọ́run máa tọ́jú àwọn yòókù àní sì jẹ́
0: bẹ́ẹ̀.
3: Ẹ̀dẹ́ni kéjì nípa ti bàbá ṣé Adébáyọ̀ lọ́n ló ń jẹ́ tó ní tó lóun máa ti Nàìjíríà dáadáa tán bá gbé òun síbẹ̀. Ṣé rí gbogbo wọn nígbà tá a bá débẹ̀ àwọn máa sọ pé nǹkan ti bàjẹ́ káwọn tó débẹ̀. Àwa wípé máa ṣe nìyí wọn ní nǹkan ti bàjẹ́ ṣé wọn mọ̀ pé ó bàjẹ́ nísìnyí. Wọ́n tún máa sọ pé àwọn máa ṣe dẹ̀ nípa ti.
0: Àsìkò ti lọ.
3: Nípa ti epo yẹn ni mo ń sọ. Sọ́tídì yẹn ohun tó yẹ kí bàbá Tinubu fi ṣe ni kó fi ṣe ilé epo wa. Kò yẹ kó pẹ fún anybody ní kókó fún gómìnà kankan. Ṣé o dàbọ̀?
0: Ẹ ṣeun. Ìjà máa ṣe pé pèrò pọ̀ lójú lánàá. Ẹ̀lú ẹ̀ka rọ̀.
3: e karo sa
0: e pare di oyin yen ma
3: ti pa o
0: e seun ma
3: o e sa amo pa o e ku se o
0: yes ma
3: ni si tai wo ni soro lati eleda
0: eleda
3: ni iba iba na ni same thing na ni
0: okay ma
3: seri nkan te mi ko fe so ni pe seri oro Nigeria ah e ma je ton ni anke sinu olujo mi mo ron ti si n gbo anke sinu ile ti unjo ti mo ti dele aye mi by this age ni grandma gidi ni mi awa this age ni ke awon anke sinu se bi awon to fun wa lowo awon mo awon mo wa to fun wa lowo awon na tun gojo owo won le fun wa lowo ade digbo fun won ti nubu yoba na ni wa ti yoba na ni wa ta ba gbo nti to ma soro ni a e digbo fun mo wa a ti digbo fun mo wa ba se mo se ma ri fun wa lele se mo se ma ri fun wa lele ti ni ra ma pa wa sinu nge
0: se o ma mi
3: ki o si nkan ti o ma je o si a le so pa se fun 1000 re di e jansi ka je e ogun alira 1000 ra popo 2000 ra popo ejo o be yi o ba wa be tinu bu eleyi ti ni ra ju ejo sa e gbo e se
0: yes ma
3: e se
0: 09063352 e karo
4: sa e ka
0: sa yes ma
4: mo ti sa la ta ba ta
0: ya mi e karo
4: They can get to me, they can walk by your maybe we are all a car almost.
0: I want to see in Gula see I got
4: loony. E tu ki ni ate bele de record to Nigeria ko ma ba wa ni e lo be e keji ona o driver wa wa ku wa o pe ti so lo mo ba le so pe I da sa sa ku ni ti o ki mo mo ku ni se ko to wa mo te ba ma mo te le ni o je ba mo bi pe e je lo wa te gbogbo wa ba ba ma se awon to ma ta pa ja ara ro to ma ku o ti jo la ro ko ti mo ma mu ide oko yen ọkọkọ gbé wọn pẹ̀lú gbà ọtí ọlọ tí wọn lọ́dì padà pásítọ̀.
0: Ọ̀dà ẹ ṣe ọ̀dà yes ma'am mo jí sọ́lá láti satellite town. Hello ẹ kàárọ̀.
5: Hello ẹ kàárọ̀.
0: Ẹ kàárọ̀ sà.
5: Akwẹ́tò.
0: Yes sà.
5: Tẹ́rí gbogbo tó ń ṣẹlẹ̀ Nàìjíríà yìí.
0: Orúkọ yín sà. Gbogbo
5: wa kàn ń wí. Bàbá Bèjì láti Yànnà yẹn.
0: Ẹ kàárọ̀ sà.
5: Gbogbo wa kàn ń wí kárí ni wọ́n ti ní fúnra wa náà láti jà fúnra wa. Gbogbo wa ta ba joko bayi ta n wòran bi o se ma lo niyen o. Ẹ jẹ́ ka jáde tán ka pariwo síta ka kóni ká se ní gbogbo sẹ́ẹ̀tì pé àfẹ́ mọ́ sìmẹ́ǹtì mọ́ gbogbo ẹ̀ wọ́n ẹ bá ti kọ́kọ́ dáná súnmọ́ tó dangote mẹ́wàá
0: ojúmọ́
5: tán àfẹ́ àfẹ́ sí ẹ̀yẹ tá a fẹ́ lélẹ̀ yìí
0: kí
5: gbogbo ẹ̀ jẹ́ ká jáde tán ká jáde tán kí tá a bá ṣe bẹ́ẹ̀ gbogbo wa kàn máa di abáyé lọ nínú ìyẹn pa o dapo
0: e seun e ma se yun violence ni yun lede bo e dana sun oko loko ke kilode e lo e garo
6: e lo ade lati ayobo mo te siwaju
0: e ba se papapa tori awon to ku
6: mo so nipa eni ti won lo fi se governor omo abacha se mo pe e se mo pa awon isa awon kuko kan ti won o le fi sugar mu gari o le fi ye mu gari yi to ba won lo yi gbogbo record ti baba won ni bi ẹyìn yìí kò bá ti wọ ebe bá ti ju bá ti bẹ̀rẹ̀ sí fún ọdún jẹun tó máa jẹ wọ́n ti há ọ̀kadà fún wọn kò sí tó ka wúsá wọn ò lè gbélé dọ́gbọ́ ọ̀gbọ́lẹ̀ gbélé dọ́gbọ́ wa bí a ti ẹ̀fẹ́ gbọ́ so ohun tó pàṣẹ wàá ṣẹlẹ̀ ni pé àwọn tí wọ́n mu àgbo wọ́n ti ẹsẹ̀ ilé ìtọ́ o àwọn ẹyìn wọ́n ní tí nǹkan bá dúnmọ̀ àwọn màwúrò èèyàn ló wà ń bẹ̀ o àwọn kan ló wà ń di ẹ o ṣé wọn mú gọ́kọ́ bá wọn ṣẹlẹ̀ dúró o àwọn kan bá ti àwọn kan ló wà ń di ẹ o.
0: Ẹ ṣe o sir. Yes sir, Mr. Adé láti Ayọ̀bọ̀. Ẹ ṣe gan bàbá. Àwọn ni kọ́ọ̀lù wọn jálẹ̀ kan. Ẹ lọ ẹ káàárọ̀.
7: Ẹ káàárọ̀.
0: Yes sir.
7: Orúkọ mi ni Akinyemi láti Abúlé Ẹ̀dà. Mo fẹ́ dá sí ètò mo dá sí ètò mi o. Ọ̀rọ̀ Peter Obi yẹn ni mo fẹ́ dá sí.
0: Ok sir.
7: Nítorí pé ọ̀rọ̀ Peter Obi ó ṣojú mi ra da ẹnjìníà mi. Wọ́n á jẹ́ project manager Project Construction Company mi. ni akwamba na ma ti bita obije gomna seri bita obita bi bi ambo de sese leko so ti ta sto egbe na bita obise je e bita obi ko ma ni ori ko ma ta ko sa ni ko ma ta ko se ko se dada o o je ri wo to me ti so lo do ko ya ya labo si so lo do labo si e bi mo de ti so lo bi nbinu tori ko won lo tun program kan e wo pon program yen bita obi na wa heli won don ki o ti o bo je gomna to binu ni yen now bita obi bita obi owo to lo ya yen bita obi o ya o
8: o se refinery o le manage gbogbo ijoba agbaye ko si ijoba agbaye to se business won gbe business si ta fa won ton machine o we ko
0: e seun oro re o 09063352 hello e karo
9: hello e karo o bola la ta ti ti
0: e ka bo yes ma
9: ko le ra yi e wo je ri Nigeria ti ti ta ki ni ke lo
0: yes ma'am mi bala la ta ko te e seun e ka ro
10: hello
0: yes sir e pa radio yin yen sir
10: e je pa
0: eh e pa radio yin yen o ko yin ati bi ta tin pe wa
10: pe la ko pe yin juju e ka ro akoju mo
0: yes sir
10: e ka ro Rodin go ri lati so pe ko ba service awon youth go ko si se anything won epo won wa se pon si dara bo ko ba se ki pon yen lele te ni ti ba lele ali sa pe te ri gas won epo won ati ri je bo ba le fun mo lo go ku lo su a le fun won ta na ko fi lo su e ko le bi lo ma je ko ba nbo ko ba transport pada nko e je ba ko ba se ko si
0: e seun sir
10: god bless
0: Amio, God bless you. 0906003352. Hello, Eka, Eka, Eka, Eka, Eka, Eka, Eka, Eka,
11: Eka, Eka, Eka, Eka, Eka, Eka, Eka,
0: Eka, Eka,
11: Eka, Eka, Eka, Eka, Eka, Eka, Eka, Eka, Eka,
0: Eka, Eka, Eka,
11: I'm not going to be able to do that. Olo so pe akute ti won mo ta ti bere wa la nbe won ni ile logbe won mo ta won se gba kan won ja ba ko ti nbe nigba to se to si kokon iru bo mi to advance won ti ri dc police won nitori pe ko se ti police se ba se eto fun ilu sugbon ti nigeria jobu ise to fun ara ilu ilu wa nle si e wa so pe gba to je gbe to ba ri oru ba je wa ko le to kutu omo iya ko le kan to iyawo moto sele ni e kono ku saluwa ti joba iko mo to ma se that go adventure ba tin boy lu ma to re ni iko ma lo le ni wo adventure bo nsi ije ni ko tun won si
0: o
11: ye ku ri be
0: e seun sir
11: olorun ba se o
0: yes sir yes sir yes sir shoki ni elo e ka ro
12: e ma ka ro
0: yes sir
12: e jo awon to mu agbo yen bo ti so several times awon to do iwa laye ko fun oye pupa mu bi si meta merin Ah, come on, you come power here now. But it's a good time to have one punish in here. Go check in.
0: I'm going to go. Hello. Eh, hey, on rilo. Ah, hello e karo.
13: E karo.
0: Yes sir.
13: E bi ke?
0: Yes sir. O ko yin sir.
13: My name is Tensu from Balangalo.
0: E karo sir.
13: Yeah, Allah do to.
0: Amen.
13: O se me an gbo fun Nigeria. Abi yin sir. Tun lo mo du baba ito. Abaro ba. Abaro ta di abaro kan.
0: I think that's the same thing.
13: No, our problem, a few things. I don't know.
14: I'm going to go to the hospital.
9: o ṣe rí ìyẹn àti nípa àwọn tó máa gbé ní èdè ìfèsì ọ̀nà ó yẹ káwọn gómìnà tí wọn ti wá ojútùú ọ̀rọ̀ tó lọ sí investigation tí wọn bẹ àwọn oníròyìn kan tó gbọdọ ní oníròyìn gbígbà ẹ bá wọn lọ síbẹ tó ṣe ẹgbẹ àwọn nǹkan kan tó ṣẹlẹ ó wọn ò ṣàkóso wọn sí gbọdọ bá jáde àbí tí kò ṣàkóso wọn lé ẹ fún oṣù nǹkan kan tí wọn ti wọn ti ṣe níbẹrẹ Ọdẹ́sànyà success ọlọ́ládé àwọn ọmọ tí wọ́n wà pẹ̀lú mi láàárọ̀ inú Peter Ọláníyì náà ló mojú ẹ̀rọ fún wa lórúkọ aláṣẹ iléeṣẹ́ yìí Larry Johnson àti àwọn ọ̀gá wa pátápátá ni mo fi ń kí studio manager wa Razak Adéjàre fún ti ọjọ́ bí eléyìí tí wọ́n ṣe lónìí òní náà ni ọjọ́ tí ó tún lé ọjọ́ ọdún lé ọdún fún wọn lónìí ẹ kú oríire orí kádùn yín ò ní o ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láṣẹ elédùnmarè àràgbóhun ti gbìn Razak àràgbóhun ti jàpá ọdọọdún làárọ̀ rógbò ọdọọdún làárọ̀ àwùsá ọdọọdún làárọ̀ mobi lórí àtẹ ẹ gbó ẹ tọ́ ẹ lówó ẹ lọ láìmí ogun ẹ ní ṣàìsàn Mr. Razak Adéjàre ti iléeṣẹ́ wa ń bí happy birthday to you ọ̀gá wa long life and prosperity lórúkọ èmi ẹ̀rí olúwagbèmílékè adébáyọ̀ náà àti peter àti gbogbo àwa òṣìṣẹ́ iléeṣẹ́ jordan fm náà la fi ń kíyìn pé ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún lókè pẹ̀ mo yọ tàárọ̀ yìí o ọlọ́run ọba mi sáyẹ̀nsì orin ọjọ́ bíi náà ní fi máa kí Razak Adéjàre tí ń fi mọ ṣe gaya láàárọ̀ tòní títí ọ̀la tátù láǹfààní àti pàdé a máa bẹ ọ̀bẹ ní bẹ̀ṣù ilé ò ní léwọ̀nà nínà wa ò porogodo ayé ò nílù fún wájú ẹ káàárọ̀

0: ọrùn. Ayé ẹni tó ń bá mi lónìí ò ṣẹ́rú mọ́. Gbọ́ mi olùfẹ́ ò jìyà mọ́. Ọwọ́ amúnimọ́lẹ̀ iṣẹ́ yẹn bàjẹ́ lára. Àwọn olúbọdè tó gbé ọ sínú yàrá ìpamọ́ iná pa wọ́n. Òní ni mo sọ wípé ilẹ̀kùn tí ọ̀tá tì Ọlọ́run mi ṣí fún ọ. Ọdún rere Olúwa ti mú ìyànà dópin ó wu àọrí lónìí. Mo súre mo tún súre mo gbàdúrà mo tún gbàdúrà. Ìyà ò jẹ ọmọ. O ṣẹrú mọ. Ìyà ò jẹ ọmọ. O ṣẹrú mọ. Àìní ò ṣe ọmọ. Gba ìrànlọ́wọ́. Gba ìrànlọ́wọ́. Gba ìrànlọ́wọ́. Eléyìí ni àdúrà tí mo gbà fún Ọlọ́run wípé ẹni tó ní wàá ṣẹ̀sí kó ṣẹ̀sí. Ọwọ́ Olúwa ti ń gbé mi dìde wọn ni kò wá orí. Sọ pé bàbá mi ò gbọ́ sọ pé bàbá. Ọwọ́ Olúwa ti ń gbé mi dìde.
1: Ọwọ́ Olúwa ti ń gbé mi dìde.
0: Ó yá gbé mi náà dìde.
1: Ó yá gbé mi náà dìde. Lórúkọ Jésù.
0: Ọwọ́ Olúwa
1: ti ń gbé mi dìde. Ó yá gbé mi dìde.
0: Jésù Olúwa wà. Sọ pé ẹ̀jẹ̀ Jésù.
1: Ẹ̀jẹ̀ Jésù.
0: Ẹ kígbe ẹ̀jẹ̀ Jésù.
1: Ẹ̀jẹ̀ Jésù.
0: Ó yá fọ̀ mí mọ́.
1: Ó yá fọ̀ mí mọ́.
0: Àdúrà.
1: Ó yá fọ̀ mí mọ́.
0: Ẹ̀jẹ̀ Jésù. Ó yá fọ̀ mí mọ́.
1: Ó yá fọ̀ mí mọ́.
0: Láwọn ọmọ mi ni ó yá fọ̀ mí mọ́. Jésù Olúwa wà. Sọ pé agbára ìgbẹ́dìde o.
1: Agbára ìgbẹ́dìde o.
0: Mú mi jáde.
1: Mú mi jáde.
0: Nínú túbú ayé.
1: Nínú túbú ayé.
0: Nígbà tí wà.
1: Olúwa Jésù. Ẹ̀mí o. Agbára ìgbẹ́dìde o.
0: Sí ìlérí adùn ẹ tó bá lè gbàdúrà. Ìwé Agai orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án mo fẹ́ kó gbọ́ ìlérí tọ́lọ́run ṣe fún ìgbà ìkẹyìn tí kọ̀ọ̀kan ò tí ì ṣẹ mọ́ lára tó jẹ jókòó tó jẹ ń sùn. Kí ló sọ?
2: Ògo ilé ìkẹyìn.
0: Ṣo ti gbọ́?
2: Yóò pọ̀ ju ti ìṣáájú lọ.
0: Ṣo kà á lẹ́ẹ̀kan sí kó ń gbọ́?
2: Ògo ilé ìkẹyìn yóò pọ̀ ju ti ìṣáájú lọ.
0: Bí èèyàn bá ṣe ń dàgbà sí ló yẹ kí ògo rẹ máa pọ̀ sí.
2: Yes, yes.
0: Téèyàn bá ń dàgbà sí tí ògo rẹ ń lọlẹ̀ sí ewu ló jẹ́ fọjú alẹ́. bi yon ba ndagba si tu gu e mpo si ireti ma okwa ireti aya igi okwa ndagba amu adro si si but ti yon ba ndagba si tu gu e ondolo uso ni bo okwa ile ikeyi in other word kwa yako ni better yesterday kwa yako ni better last year kwa yako ni better last month kwa yako ni better ben as you are growing old oye ki idide re kwa ma kwa si ni shuma ti ya oribe Eliba, Beselano, Beseloni, Apotia, Mabiton Loma, or Tati Kyo Bodu Aye, or Bobby Bay, and Tati reduce Serudo Duma, and Gonna Yet Binanado. Shaka Baba, and Tati reduce me,
1: and Tati reduce me,
0: your bow,
1: and Tati reduce me.

0: ẹ̀yin tẹ́ ẹlẹ́bí ẹ̀yin olórí ẹbí ẹ̀yin tẹ́ ẹlẹ́wọ̀n àbúrò ẹ̀yin tẹ́ ọmọkùnrin ti dè ṣáájú yín nílé yín ẹ̀jẹ̀ gbàdúrà sọ pé ẹ̀yin ẹ̀gún asọ́njẹ́ aṣálẹ̀
1: ẹ̀yin ẹ̀gún asọ́njẹ́ aṣálẹ̀
0: mo pàṣẹ fún yín
1: ní ara mi ẹ̀

0: sẹ́yìn.
1: Mo bí o máa lágbára, èyí bá sọ ẹgbẹ́ máa lágbára. Ogun ń já, ìdè ń já, àjàgà ń fọ́ dànù. N'àgọ́ mẹ́jọ ni kò ti dé, torí pé àwọn tó fẹ́ rí wòlíì lẹ́yìn ìsìn ọjọ́ Sunday lẹ́yìn, máa tẹ̀sí gbogbo ẹ̀yìn tẹ bá wá láti rí wòlíì fọkànlẹ́ balẹ̀. O lè kú báyìí, ìrètí lílé ọlọ́run á ṣe mọ́ lára. Dẹ́yìn pàdé wòlíì rẹ̀ ara mi sí ọ ní aago mẹ́jọ àárọ̀. Wo bí olúwa ti wà tí ẹ̀mí rẹ wà, mo gba ọlọ́run gbọ́ pẹ̀lú ìpè tó wà lórí mi pé tí má gbàdúrà fún ọ. Wo bí wòlíì wà nígboro bá tẹ̀mí yàtọ̀, ìpè ọmọ ọdún mẹ́jọ ni Jésù ti pè mí. Lọ́gbọ́ ìpàmọ́ra rẹ̀ máa fi púrẹ̀ fún ọ àwọn ogun tó pè lógun yá dùn ìtàn. Orí àṣẹ a máa tẹ̀lé ogun bá. Sọ pé bàbá ogun tó mọ̀ọ́mọ̀ tẹ̀lé mi bá.
2: Ogun tó mọ̀ọ́mọ̀ tẹ̀lé mi bá.
1: Ẹ yá wèrè.
2: Ẹ yá wèrè.
1: Ẹ gbàdúrà. Ogun ọ̀rẹ́.
2: Ẹ mi bá o. Ogun ọ̀rẹ́.
3: Is 091-5899-4696. Is 091-5899-4696. Tabi is 081-32-38-9415. Is 081-32-38-9415.
1: Aago mẹ́jọ ara ni o. Wo bí gbogbo náà sákiri àìsàn, wọ́n gbọ́ èrí àwọn èèyàn kan, wọ́n gbọ́ tẹ̀símọ́lì àwọn èèyàn títí ẹ ló máa padà ṣẹlẹ̀. Tó dẹ̀ dáa fún ọ, ọkọ̀rẹ́ yóò balẹ̀, wàá rí àánú gbà, ọkọ̀rẹ́ á balẹ̀, ẹja pàdé láàárọ̀ kùtùkùtù ló dẹ̀ dáa fún ọ.
3: Fún gbogbo ẹ̀yìn tí ẹ ń bọ̀ láti Àgbárá, Orílẹ̀, ẹ wá ọ̀nà kẹ́dé ìyànàbà. Tí ẹ bá ti dé ìyànàbà, ẹ wọ mọ́tò tó ń lọ sí ìṣẹ̀rí ìdímù. Tí ẹ sọ fún orí pé Genesis bus stop ni ẹ ti fẹ́ bọ́lẹ̀. Tí ẹ bá ti dé Genesis bus stop, ẹ kúrò sí òdì kejì ní ẹgbẹ́ Petrocan filling station yẹn. Ẹ máa rí àwọn ọlọ́kadà níbẹ̀. Ẹ sọ fún orí pé Bakari Big Church yẹn lọ, ọmọ àgbẹ̀ yín débẹ̀. Fún gbogbo ẹ̀yìn tí ẹ bọ̀ láti ojú òré Bàrúwá Ìtèlè, ẹ wá ọ̀nà kẹ́dé Abẹ̀sán Gate ní ẹgbẹ́ Honeyland School yẹn. Ẹ máa rí àwọn ọlọ́kadà níbẹ̀. Ẹ sọ fún pé Bakari Big Church ọmọ àgbẹ̀ yín débẹ̀. Fún gbogbo ẹ̀yìn tí ẹ bọ̀ láti Sango Toll Gate Alákùkọ, ẹ wá ọ̀nà kẹ́dé ìyànà pàjá. Ẹ gbé mọ́tò tó ń lọ sí ìṣẹ̀rí ìdímù. Ẹ sọ fún orí pé okùn ọlá ni ẹ ń lọ. Tí ẹ bá ti bọ́lẹ̀ ní okùn ọlá, ẹni ò nídìí kẹ sọdá ní apá ọ̀tún yẹn. Ẹ máa rí ọlọ́kadà ń bẹ̀. Ẹ sọ fún mi pé Bakari Big Church lẹ lọ, ọmọ àgbẹ̀ yín débẹ̀. Tí ọ̀nà bá wá dàrú mọ́ yín lójú, àwọn nọ́mbà tí ẹ máa pèrè is 091-5899-4696. Is 091-5899-4696. Tàbí is 081-32-38-9415. Is 081-32-38-9415. Jésù retí ẹ o.

0: Hello, Lagos. Welcome.
1: Healing. ẹni kẹ́ ni asasi nínú yìí.
2: Ani maa si.
1: Mo dún wọ́n jẹ́ ọ̀dọ́
2: kẹ́bù.
1: Àìsára rẹ̀.
2: Dási dási yìí.
1: Ọ̀fara rẹ̀.
2: Ọ̀rẹ́ yìí.
1: Àfiṣe.
2: Àfiṣe.
1: Àránsí. Kó jáde.
3: Orúkọ mi ni Idris láti ìlú Gbé Airport Road. Ọlọ́run sorí ńlá kan fún mi.
4: Ah, bàbá abẹ́ ta ni.
3: Bẹ́ẹ̀ni sá.
4: Mo ti gbọ́ voice yẹn.
3: O ti ìgbà tí Ọlọ́run sorí bẹ́ẹ̀ ta fún mi, ìtàn tí mi ń gbọ́ rí mo gbọ́. Wọ́n sọ fún mi pé ìgbà tán bí dáàdì mi tán, ikú ọmọ tán wá bílé wọn pé ìbejì ni. Nípa àwọn ìyá kan wá bínú pé ìbejì bó kíníkankíní kan wá gbọ́n ọmọ yẹn. Wọ́n gbé wọn pa sá pamọ́ sájà táwọn ọmọ yẹn láti kéékèèké tán fi kú. Wọ́n ní ayẹ wá ṣe pé látọdún yẹn pé wọn ò ní dìbejì mọ́lé wa. But ìyàlẹ́nu Ọlọ́run ni pé bí mo ṣe jọ́hún rí òkè ògo, Ọlọ́run wá ṣe ìbẹ̀ta fún mi. Ó wá ìyá gbogbo wọn lẹ́nu, kódà nílé àwọn ẹni tó jó lórí ẹbí wa ní kí n mọ̀ kọ́mọ bọ̀ wálé. Mo ní mi kọ́mọ wálé o. Pé ẹni tó bá fẹ́ wá wọ ọmọ kọ́mọ bọ̀ wá sàbújá pé orí Ọlọ́run lálelé. Wọ́n sá ń ṣe ìwádìí lórí ọmọ yẹn, kódà ìfundò lánàá. Wọ́n sá ní ẹ kí n lọ sòlẹ̀kẹ̀ funfun ọmọ lọ́wọ́. Mo ní tẹ́ bá rí ọ̀rọ̀ Ọlọ́run lórí ọmọ yìí lókù, kò sọ́rọ̀ òòsà kankan, kì í sòòsà ló ṣe lé. Ọlọ́run ọtọ́rítì ló ṣe fún mi, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
4: Àwọn èèyàn máa bíbẹ̀ ta lórí òkè.
5: Ọ̀rọ̀ yìí ti dé
6: jìjì. Ó ti dé jìjì Ọlọ́run.

0: Lord, orúkọ mi ni Olamide Lebile Fari Makure. O ṣẹlẹ̀ wípé ní last year àjọ owó ilé ọdún méjì àrò owó ilé san. O wa ṣẹlẹ̀ wípé landlord wa wá sọ wípé òun ti endure enough. O ni oṣù o fún wa ní quick notice ní June. Àwa wò ó pé níbo ni a gbé gbà. Bá ṣe ó fún wa ní ọjọ́ Friday. Mo ṣe di Sunday nìyẹn bá ṣe gba orí òkè ògo lọ nìyẹn. Bí mo ṣe rí poster bàbá ń bẹ̀, mo lẹ̀ mọ́. Mo wá ní bàbá gba lẹ́tà yìí kà ó. Wọ́n fún wa ní quick notice pé ká kúrò ńlẹ̀ àjẹ́ ní nǹkankan o. A àti ìralẹ̀, a àti ìṣe anything o. Mo ní kẹ ṣe o, ẹ yà wá lẹ́nu. Kẹ sọ ẹ̀gàn ìdògo nínú ayé wa. Kò pẹ́ kò jìnà. Bá ṣe bẹ̀rẹ̀ bí owó yẹn ṣe dé nìyẹn ta lọ ralẹ̀. Kò kàn pẹ́ wọ́n ní ká jáde before December. By October a ti kọ́ lé tán. Bá ṣe kó lọ nìyẹn ní October 28.
1: Wọ́n fún yín ní quick notice ní June. Ẹ̀dẹ̀jọ owó lé ọdún méjì. And by the mandate of this commission.
0: Yes.
1: Láàrin June sí October.
0: October 28.
1: Ẹ kọ́ lé.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Gba ole ko lobe
0: ati ako lobe ni last year
1: yen na le ko lobe eni kan na owo sibi.
2: Stretch your hand this way.
1: Mi o mo to reti lowo Olorun ipe yi.
2: What you expecting from God of this commission? I don't
1: eni ti tiju ti kole ku lowo
2: I share is already knocking.